ìràwọ̀ kan yọ ọ́mì lútìtì ìràwọ̀ ọ̀sán tóhun dàgbàlagbà péjú sí àfi gorí òkè ó hàn kẹtẹkẹtẹ ìkànnì dadi 2fm gbòṣù ó lé téńté ọba láàrin àwọn ọkùnrin dadi 2fm 94.9 ìkànnì adẹ́rìn kò sónú òkè téńté premier mọ́kànlá ìlú ìbàdàn láti ń sun dídùn dídùn fọmọ aráyé ibùdó ayọ̀ àtorísun ìdùnnú ni 32fm ìròyìn àsìkò tí ò lẹ́jà ń bá kan nínú eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbáyé ṣebíṣẹ́ wa ni àgbọ́dùnú ètò tó ń pàrònú rẹ ká jà fẹ́ tọ́ ọmọnìyàn ká sì

0: kò ṣe bẹ́ẹ̀ tí ó wù kó ní lárí ayé gbàgbọ́rọ̀ ló fi fà kálẹ̀ ilẹ̀ gbé lábòrúkú ló fi tẹ́ rẹ kọ́wájú olóko isu nìkan kíyàn àgbàdo nìkan kọ́ nìyẹn gan ó wọ bá mi ẹ̀dùnmà rẹ̀ ló forí ẹwà fákù kọ́ wa mo kìyìn akọ ayọ́run bọ̀ dálàyè gbogbo alájí tòní ọbẹ̀ ẹ̀dùnmà rẹ̀ lọ́mẹ tí ó jítọ̀ lábáṣe wájú tòní ká máa sá òdá sí ni bó ti wá wù kí gbogbo rẹ̀ kọ́ máa lọ́bìrìpọ̀ bìrìpọ̀ tó bá ti fún wa ní àǹfààní láti rí mọ́lẹ̀ àlàyé ó tún fún wa láǹfààní láti ṣe àtúnṣe àti ìrètí náà ni tó ẹ káàbọ̀ sórí ètò yín ètò wa bàbá fẹ́ǹdọ̀ ni o àtúpalẹ̀ ìwéròyìn léde yorùbá tí ò ní àpọnpọ̀ àbí àpọnlù nínú pẹ̀lú èdè èyí tó sì jíire náà ni kò síbi méjì tó gba àtàrí bí ilẹ̀ rẹ̀ ìyá yín lajẹ́ dùbúlẹ̀ sí ìkànnì 32 fm náà ni 94.9 ìlú ìbàdàn la wà lórí òkè téńté pẹ́míà nígboro òlu mọ́kọ́lá bẹ́ẹ̀ káàkiri àgbáyé òun náà ni wọ́n ń gbọ́ wa ẹ máa lọ sórí ìsàkọ ayélujára facebook ẹ ṣe àwárí 32fm 949 fẹ̀yìn ẹ̀ bákan náà instagram a wà ní youtube 32fm 949 fẹ̀yìn ẹ̀ ni a wà ní mixlr.com bákan náà radio garden àwọn bẹ́ẹ̀ pẹ̀lú ẹ máa gbọ́ káàkiri àgbáyé ó kú òní rédíò ẹlẹ́kùnjẹkùn tẹwàá adétó géètì ìbàdàn tẹ ẹ ní gbọmọ ó yá o ẹ káàárọ láàárọ yìí o oríṣiríṣi ìwé ìròyìn ló ti wà wájú mi èmi ni kúnlé fàníyì ìfúnlá tí n fi kọ̀ǹpútà dáfa ìfà mi mo kìyìn oní ni ọjọ́ kẹfà oṣù kẹfà okòólélẹ́gbà ọdún àti mẹ́fà ẹ̀fà alẹ́ ẹ̀fà oko ní tẹ̀rúkọ́ oore yóò mọ fàsọdọ̀ wa ni torí pé bí obìnrin bá ruka yóò fà á mábẹ́ yóò fà á mọ́dọ̀ náà ni ìwé ìròyìn the punctual lọ́wọ́ mi láàárọ̀ yìí bákan náà ni ìwé ìròyìn vangard wà bẹ́ẹ̀ pẹ̀lú ìwé ìròyìn saturday tribune náà gbẹ̀yìn a wà mọ mú àwọn àrígbámú kókókókókó rẹ̀ ká tún wà mọ tún pọnpo yẹ̀kẹ̀tẹ̀ rẹ̀ nígbà tí àwọn tó mọ gúnmọ tẹ̀ nípa tó ní ń ṣe pẹ̀lú ọ̀rọ̀ àwùjọ tí wọ́n mọ bá wa pàbí yọ àbìdún rẹ̀ ẹyí kí n bẹ̀rẹ̀ sí ń gbọ́wọ́ ojó gẹ́gẹ́ kí n gbàrà nínú ìwé ìròyìn the punch èyí tó jáde ní àárọ̀ yìí ìròyìn tí màá mú ó lé fùrùgbà gbóni ó sì dá lórí tó ní ń ṣe pẹ̀lú ètò ààbò orílẹ̀-èdè wa nàìjíríà tá a bá wo ojú ìwé kẹjọ ìwé ìròyìn saturday punch èyí tó jáde láàárọ̀ yìí wá ní pé lórí ètò ìdìbò ọdún 2027 àwọn ẹgbẹ́ òṣèlú ti sọ̀rọ̀ wá ní pé ẹ̀wò àwọn òní tìtorí ètò ààbò èyí tí ohun tó mẹ́ẹ̀ tó ń gogò sí lórílẹ̀‐èdè wa nàìjíríà wá wò ó pé kí wọ́n sún ètò ìdìbò síwájú bó tilẹ̀ jẹ́ wípé àwọn ibì kan wà tó jẹ́ wípé ètò ààbò ibẹ̀ mẹ́ẹ̀ tí wọn ò sì nífẹ̀ẹ́ lè ṣe ìdìbò tí wọn ò bá tètè wá nǹkan ṣe sí ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wọ́n ní pé àwa orí ò wá ní bẹ̀rù títí kó wá kó wọnú o kò sí pé à ń fagilé ètò ìdìbò àbí sun síwájú lọ́dún 2027 kí ló bá fà á ẹ bọ́ sí ojú ìwé kẹjọ ìwé ìròyìn punch èyí tí ó jáde láàárọ̀ yìí tó wọ́n ní tí ò bá tì rẹ̀ jà ẹnìkan kì í là á ẹni tó sì ń dunni ọ̀nà ni ẹ̀yàn ń tẹnumọ̀ ní ojú ìwé kẹrin ìwé ìròyìn the punch ọ̀hún lórí bí wọ́n ṣe jí àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́gbé ní àwọn iléèwé mẹ́ta níjọba àbílẹ̀ oríire ní ìpínlẹ̀ ọ̀yọ́ ẹwùjọ́ àwọn mùsùlùmí ní ìpínlẹ̀ ọ̀yọ́ ti sọ̀rọ̀ wọ́n ní ẹ̀wọ́ ṣẹ̀rí ìbéèrè èyí tí àwọn agbésùmọ̀mí ń béèrè wípé àwọn ń fi òfin sàríà wọ́n ní pé kò sí ọwọ́ àwọn ń bẹ̀ àti pé àwọn kan tọkàn tara bẹ́ẹ̀ náà sì ni wọn ò sì ṣojú àwùjọ mùsùlùmí torí ẹ̀sìn mùsùlùmí ẹ̀sìn islam kò fi ààyè rẹ̀ lẹ́yìn pé ká máa jínigbé àbí ká máa pani àbí ká máa fi tìpátì kúùkù lọ́ni lọ́wọ́gbà wọ́n ní pé àwọn ẹgbẹ́ ajínigbé ọ̀hún wọn ò ṣojú àwọn rárá wọ́n kàn ń ṣe tọwọ́ wọn lásán ni bákan náà ni wọ́n ní pé àrùn tó ń ṣogójì òun náà ní í ṣe ọdún o ń tí ń ṣàbọ̀yàdé gbogbo ọlọ́yà ní í ṣe lórí bí wọ́n ṣe jí àwọn ọmọ ilé-ẹ̀kọ́ àti àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́gbé wọ́n ní pé àwọn ilé-ẹ̀kọ́ tó wà níjọba àbílẹ̀ mẹ́tẹ̀ẹ̀tàlélọ́gbọ̀n ní ìpínlẹ̀ ọ̀yọ́ títí pa báyìí òun náà ni wọ́n wà bákan náà ní abẹ́ròyìn ọ̀hún ni àwọn òǹwòye bí nǹkan ṣe ń lọ láwùjọ àti lórí ètò ààbò wọ́n pàbí yọ àbìdún ọ̀nà èyí tí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà lè gbà tí wọ́n fi lè wa egbò dẹ́kun fún ìgbésẹ̀ àti ọṣẹ àwọn agbésùmọ̀mí pàápàá jùlọ nǹkan tí àwọn agbésùmọ̀mí náà tí wọ́n tún béèrè fún tọ́ ìyún bẹ ní ojú ìwé kẹrin ìwé ìròyìn the punch èyí tó jáde láàárọ̀ yìí ọjọ́ kẹfà oṣù kẹfà nínú ọdún tá a wà yìí bákan náà ní ọwọ́ ìsàlẹ̀ ìròyìn kan náà wà bẹ́ẹ̀ ní ojú ìwé kẹsàn-án ìwé ìròyìn punch ìròyìn wà bẹ́ẹ̀ ni bi ti won ti ni pe ba se nge won lowo o na ni won tun wa akabayo e je me pe awon esan kokko e da boko am won ya bo buba awon omo ogun orilede wa nigeria e to wa ni ipinle bonu won ni ewo se ri awon omo ologun won ni won be ori won ko ba medumare ma so wa bakan na ni won tun se kupa awon vigilante awon aso asode won se kupa mo ko ba medumare ko ma so wa lori eto abe e to me yi ko ba da soro orilede wa nigeria so ile igbimo asofin iroyin be ni oju iwe kesan iwe iroyin the punch e to jade laaro yi bakana ilegbimo asofin agbo orilede wa nigeria won soro siwaju won ni pe owo common care owo gbodo pensa keke ona ni awon fi gbese ibuwolu idasile ile ise olopa lawon ipinle se lori bi eto abo ti mehe ti ikolu sin lo lotun tin lo losin orilede wa nigeria iroyin be ni oju iwe kokandin logun iwe iroyin punch eti o jade laaro yi lori n toni n se pelu ikolu awon agbebe e to waye ni ilu owo nile ijosi ohun enikan tori ko yonu won o ni pe ewo seri idaje ododo won ba se ju be lo o ni pe ese ohun ati owo oju ohun to n padanu latari ikolu awon agbebe yi o ni pe idaje ododo le da pada ko ba dun re ma je ka se aforigbabun to nbe ni oju iwe keji iwe iroyin the punch e to jade laaro yi mo gbeju gbere mo rin yawo lese mo bo si oju iwe kejo iwe iroyin saturday punch e to jade ni aro yi ibe na ni ya kan ti ke gba jare gbogbo eyin obi te lanfani ati mo gbo mi e ni foju sun kun omo e si ni ba ntoju abiku omo iya ifi esu kan ajo efcc bi pe omo ohun eyi ti won fi esu kan bi pe on gbe igbese lu eyan ni jibiti o ni ewo se ri oni akata jo un ni omo na ku si nigba ti awon gbianju lati gba oni duro re awon arigbanu gbogbo egbogbo on be ni oju iwe iroyin saturday punch e to je laare oju iwe akoko ni eyi ti momo yi te ba fe ka orin kini mi re on be ni oju iwe keji din ni ogban iwe iroyin ohun eyi to jade laare yi eyi te ba n gbo wa ikoni 32 fm le n gbo 94.9 akaleka sori ketente premier makola ni badan ta tin jaye e wa ma lo sori sakan yelo jara facebook e se awari 32 fm 949 feyin e mo pa yunde mo bo si mi mo bo si oju iwe keta iwe iroyin saturday tribune e ti o jade laaro yi won ni pe oro ikan eyi ti eniun ti oluko ti won sekupa ni orire won ni pe je me wi pe oro in to ka won mo si in to ko si oju patako ikose chalkboard eyi to ko ni pe I will be great ma ni ma lakun laka ma sorire won ni pe nkan to ko sibe nanu en to je gege bi oro kan eyi to ko sibe nigbati won ko awon mo pe lara awon oluko eyi ti won mu be en ti won ko nu won be ni oju iwe keta iwe iroyin saturday punch eyi to jade ni aaro yi ta ba bo si oju iwe kerin iwe iroyin saturday punch saturday tribune ohun enu mi ago won ni iwasu lasan role owo lile la fi n kapa asebe gomina ipinle oyo eni richard aseyi makinde o n gbe igbese eyi to lorin lori ati ipinwo eto abo orilede wa nigeria eyi ti o me lara igbese ohun ona ni won ni pe won ti fi ofin de mimo wa keke tata ganan ni ale la jidudun won ti fi ofin de okada wa ipinle oyo wa han yin ni arin agowo si agowo ti aye ba gba wa alanfani lati na nbe fun yin ore kini wi re laarin agubai bye bye won fi ofin de okada pe won ogbodorin lale laarin agubai si ago marun abo idaji lati ago mewa abale si ago marun abo idaji won ni pe okada won ogbodorin ni to se to ba se to ba tin di bi ago mewa ko pada sile tori pe eni abire kan ki irun bakan na won ni pe awon osise awon ajo eleto abo won ni pe won ma fi ofin mu awon oko ti won ba ni number idanimo eyi to ye pe yo fi han pe in te foruko sile ni awon oko ati awon keke tata gram motorcycle na ni won mo mu bakan na ni ile ise olopa won ni pe ko si oto olokan ninu oro kan ati ore kan eyi ti awon kan gbe kakiri nipa iwadi eyi to ni nse pelu awon ti won jiko ni ijoba bile orire eja ma fele ro gugu awon mo orilede wa Nigeria isele kan sele awo to ma gbe sele mi jade ikan ti sele to e potu pon pon e kre dada re wi pe ah won ti da awon eyan sile o nitori pe o fe fe ki awon eyan ki won ma ba se ariwi si ni o page eji ka ma sora o en to ba n poloko legun ko ye ki aparo komo fi se erin ni tori pe awa fe je ninu re iroyin be ni oju iwe kerin iwe iroyin Saturday Tribune e to jade laaro yi bakana ta ba oju iwe ketala iwe iroyin Saturday Tribune ohun Peter bi o soro o kominu komi ode o gboju agan si joba apapo lori bo si je pe isele ijinigbe papa julo ni awon ile eko orilede wa Nigeria lo je wi pe o tun gogo si bayi to si ro awon odo orilede pe ti won ni orilede wa Nigeria wi pe ki won gba orilede wa Nigeria kale lori ninu ila ilo eyi to wa bayi royin be ni oju iwe ketala iwe royin Saturday Tribune eyi to jade laaro yi bakana wa ni pe enikan to je ogunna gbongbo adari iko awon omo elegbe okukun eyi ti owo te omo soro oni pe ewo olorun rinu o ile rika nje me pe lati gba ton tin fa lakadi ohun eyan merin pere ona ni ohun se kupa eyan merin oni pere pere pere pere e gboro lati enu eyan baun eh lai sena bakana eyun be ni oju iwe kokan dini ogun iwe iroyin Saturday Tribune e to jade laaro yi ni oju iwe ketala iwe iroyin Saturday Tribune bayi kana wa ni pe aiwasile ejo adajo o je ki nkan paka so lori igbese idajo kan eyi ti o ni o nse pelu bi awon kan se ni pe ki won fagile egbe oselu ADC egbe oselu Accord Party ati awon egbe oselu mi aisinle adajo ti mu ki ejo ohun ko ma digbe kale abi erongba awon wi pe ibi ti ejo na wo si leleyi ko ma digbe kale latari pe adajo na ko si ni ile onbe ni oju iwe ketala iwe iroyin Saturday Tribune eyi ti o jade ni aro yi bakana wa ni pe ile ise olopa ni olulu orilede ya Abuja wa ni pe won fi kele ofin gbe afurasi awon ajinigbe kan eyi to je pe fanran mo maworan won di toro fun kale sisi fun kaide lori itakun ilujara onbe ni oju iwe kerindini ogban iwe iroyin Saturday Tribune eyi to jade laaro eja lo si ojude oja awa mamu amamu lokan kan ati jeji eku kale
1: na wo mi bi mo se fe yin
2: mo n bo ka ti tu e fe
3: 32 fm 94.9
4: Calm down, make everybody talk one by one.
5: All this network just suck our data. Person go subscribe for night. Data go finish for morning. Which kind life be this safe?
6: Everything just they increase. Data will they buy 2K now. Now 7,500 naira. Now life be this.
4: Calm down. All this complaint where we dey complain about network. I hear say MTN won't take time explain how data they work when it enter your phone.
7: I talk am. We don't catch am.
8: Yeah, when?
9: MTN don't observe all una complaint and them they invite una make una come judge this matter with your own hand on the 6th of June 2026 or ya open YouTube search for MTN data on trial make you watch am live and direct na MTN they bring una data on trial
10: 72 hours with God June edition
11: oh my enemy
10: Gbogbo ẹ̀yà tí èdè. Ó yẹ ní Mẹ́síkà. The CAC Covenant of Mercy. Má jẹ̀ bọ́ àánú. Lákọjọ́ Friday 12. Saturday 13. Àti Sunday 14th June 2026. Àkòrí tí ọlọ́run fún olú ẹ̀mí ẹ̀ta ìwé òjò bára sọ ní orí afẹ́fẹ́. I will rebuild the devourer fire state. Ẹ̀mí yóò sì bá kòkòrò àjẹnirun wí nítorí rẹ̀. Oṣù mẹ́fà tó kù ní 2026. Ọlọ́run ti sọ bẹ́ẹ̀ fún gbogbo ẹni bá fara hàn. Wọ́n ò ní iṣẹ́ ṣe dànù mọ́. Bí màṣẹ fi ọlọ́run lórí ọ̀pọ̀ ọ̀rọ̀ ṣẹ́. Àtàwọn ara wọn lórí ẹ̀mí ìjà sùn. Bí wòlíì ẹgbẹ́ ẹ̀tọ́ ìwé òjò bàbá sọ́jú orí afẹ́fẹ́ yóò ti máa sọ tẹ́lẹ̀. Lọ́jọ́ Friday 12 àti Saturday 13. Wákàtí àdúrà mẹ́sàn-án láàárọ̀. Mẹ́ta ọ̀sán pẹ̀lú ìṣòro. Ọjọ́ Sunday 14th June. Aago méjì àbọ̀ òwúrọ̀. Láàkọ̀ ọ̀pàdé pẹ̀lú ìṣòro rẹ kọjá. Sọ́jọ́ Monday tá a máa ṣorí ọ̀fẹ́. Láti Ìbàdàn tó bá jẹ́ ìpínlẹ̀ Ọ̀ṣun. Ọ̀sẹ̀ ìjẹ́ ni kẹ́ máa bọ̀ ní kìlómítà 80. Mercy Camp Lending yẹn. Nípasẹ̀ àánú, a máa lé ẹ̀mí ajẹ́nirun jáde.
8: emi omo yin na ni o jali jani mo wa nita bayi lati le mo bi awon eyan se se damo maggi chicken flavor si oya espelli celery
11: s e l a r r I e salary
8: ah boda mi espelli no di salary oya lokun igbiyanju espelli turmeric
12: t u r n e r I c turmeric
8: e kare pali ohun ise be maggi chicken flavor kan fun yin
13: ohun ise be maggi chicken flavor pelu eroja alubosa celery ati atale pupa oluyi pada ayo
14: Ìrọ̀rùn dé. Ǹjẹ́ wọ́n wọ́ ọ̀dọ̀ akọ́ṣẹ́mọṣẹ́ tó ti tún fóònù rẹ ṣe? Bóyá iPhone tàbí Android. Àbí na where to unlock your phone dey bother you? Don't soft o. Make you jolly go Real Phones Repair and Unlock Services. Níbi tá a ti fi ṣe tútún fóònù àti unlock services rán, kò tán síbẹ̀ o. Bẹ́ẹ̀ la tún ta phone accessories lóní rọrùn bíi power banks, chargers and charging cables, earbud tàbí headphone. Wait o. Àbí na ring light or tripod you wan buy? Everything dey there gidigba wey plenty, original and affordable. Our address nko, number 31C. Post Shopping Complex ni Dojuko Coco House. Ke tun wole leti kan wa lapa otun yin. Se ba tun wa wole tan, e tun kan wa kugu. Lapa otun yin be na ni be ba se nwole. Tolon tolo wa re o. 0706-436-8169. 0706-436-8169. Real Phone Repair and Unlock Services. Ojutu si gbogbo ipenija phone.
15: Tomato sachets. Oh, Sonia. My friend Sonia tomato sachets gone. Oh, redodo. Oh, ki. Oh, dun. Timba fi sebe. Jollof rice. Tabi spaghetti. Awori ato yo. Onje mi adusi. Sonia tomato mix. Inje ki onje dun.

0: ṣe ni mo bẹ̀rẹ̀ sí sunkún. Wọ́n gbé photograph ọmọ kékeré kan tán ló wà láàrin àwọn ọmọ tí wọ́n kidnap ní orí rẹ̀. Wọ́n ní ara ọmọ yẹn yá, wọ́n lọmọ yẹn wá kú. Mi ò gbádùn, mo post ẹ̀ sórí Facebook page mi. Ọlọ́run ló ní kí n má tí ì sọ ọ̀rọ̀ òdì sáwọn èèyàn. Ìgbà tó máa di ọwọ́ alẹ́ ni àwọn ọlọ́pàá wá gbé report jáde pé kò rí bẹ́ẹ̀ o. Irú àwọn èèyàn wo ló lè máa ṣerú àwọn ìbàjẹ́ báyìí?
1: Èkó ti wà tó ní pé adúpẹ́ wọn ti dá wọn sílẹ̀. Mo ń wò pé ṣé èèyàn lẹ́yìn tó post eléyìí with name pé Rosa àti Kamiyo comment.
0: Kò láwọn eléyìí tó bá jẹ́ ìyàwó ẹ àbí àwọn ọmọ ẹ náà gbé, ṣé wàá máa post irú nǹkan játijàti bẹ́ẹ̀ jáde nírú time báyìí? It's not fair. Irú situation ta wà yìí, gbogbo wa ó yẹ ká sowọ́ pọ̀ mọ́jọba ni ká wá bá ti ṣe máa dẹ́kun ẹ̀. Ta ló free nínú nǹkan tó ẹ wo bí tán ti wá gbé àbúrò Adélábù náà láàrin ìgboro lójúmọmọ? So who is free? Anybody can be victim. Ìwọ wá dúró sínú ilé ẹ, òun post falsehood jáde. Rírú eléyàn bẹ́ẹ̀ yẹn mú, ẹ̀wọ̀n gbére ló yẹ ká ran. Because ohun tó ń ṣe yẹn is a crime against humanity. Why are you doing that? Àsìkò tá a wà yìí, àsìkò tó yẹ kí gbogbo àfọwọ́pọ̀ mọ́jọba wa ni ká wá bá ṣe máa yanjú ọ̀rọ̀ yìí. But you see, o show the level of indiscipline in the society, and mi o ri won bawe ohun ta wa tin pariwo mo are Bola Ahmed Tinubu ni nse lo dabi pe ko ni will power yen lati le act, which is very very unfortunate. Unfortunate as a matter of fact, because he has the wherewithal to put a stop to this nonsense. He has it. Why is he not using it? Because of ephemeral things, just to be president?
1: Ṣé ìdòrò bí ààrẹ ń ṣiṣẹ́? Ààrẹ máa ń ṣiṣẹ́.
0: Kò ṣiṣẹ́ yẹn tó. Ẹ wo, ẹ jẹ́ sọ nǹkan fún yín. I need sharing. Law is an instrument for social engineering. Tá a bá ti àláwọ̀ òfin kó ṣiṣẹ́, tá a respect pé ọmọ ọ̀rẹ́ mi ni, ọmọ cousin mi ni, ọmọ ọ̀gá mi ni, ẹ rí bí kò ṣe máa yí padà. But Tinubu fúnra ẹ̀ bá a ti ṣe kà nínú report, wọ́n ló lẹ́rù ń bá òun tóun bá fẹ́ pé irú àwọn ìpínlẹ̀ kan.
1: Ẹ̀rọ ṣe kí n jọba ká lójú, but àwọn ògbóyún nínú ìròyìn o.
0: Emika, I'm very sure a lot of people read it. He said it pe won tohun ba se bayi won ma pa ohun. Ki lo wa lo si position yen fun? Why did you go there? Naiwo Sahan said those who are prepared to lead troubled nations must be ready to step on toes. If you have a president that cannot step on toes, then get out of that place. Ṣebí nǹkan ta ṣe lé Jonathan Dànù gbà yẹn nìyẹn.
1: Bóyá wọ́n ṣe ààrẹ gbọ́ ni, kì í ṣe tá ààrẹ fẹ́ sọnù. Ẹ jákun obìnrin amòfin kámúmi, ẹ já wá pa sórí ẹ̀yìn gan tẹ́ ẹ jẹ́ amòfin. Ẹ̀yin agbẹjọ́rò, ìpàdé ò lẹ máa ṣe nígbà tẹ́yìn náà ti mọ̀ pé eléyìí o, agbésùmọ̀ mi ni o, eléyìí olè ni o, eléyìí agbénipa ni o, tó sì hàn táwọn iṣẹ́ rẹ̀ hàn. Irú ẹ̀yin èèyàn báyìí ni wọ́n wà gbé ẹjọ́ rẹ̀ náà fún láti wá agbẹjọ́rò fún. Ẹ sì lọ, ṣé ẹ lè ṣèpàdé wípé ẹ gbọdọ̀ rí ẹni tí yóò ṣe agbẹjọ́rò fún irú ẹni bẹ́ẹ̀? Lára àwọn tí wọ́n mú yìí tí wọ́n jẹ́ agbésùmọ̀ mi yìí, ẹnìkan sáà ni yóò dúró fún wọn gẹ́gẹ́ bí agbẹjọ́rò. Wọ́n sì mọ̀ wípé iṣẹ́ tí wọ́n ṣe lé. Kí ló dé tí èèyàn amòfin náà tẹ́ lè fi pawọ́ pọ̀ láti kojú ìwà ìgbésùmọ̀ mi àti ètò ààbò tó mẹ́ ẹ̀yin náà lẹ dúró gẹ́gẹ́ bí tí wọ́n bá pè yín ní ìsìnpẹ́ ẹnìkan ṣe báyìí o, ẹ lọ dúró fún àbí.
0: Ẹ jẹ́ ìṣàlàyé. Mi tẹ́ ẹ yẹn fún yín. Ẹ bá gbọ́ mi yé, mo sọ nǹkan kan láìpẹ́ yìí. Mo ní kí ààrẹ kó àláò lọ láti work, because law is an instrument for social engineering. Ṣé ẹ rí i

0: mo gara wa studio laaro yi. Good morning, ladies and gentlemen. E kaaro kaakiri agbalaye bo lo pe ose imo pe a ma deti Friday wo Saturday ni we ana ti lo ku ni awon ba change ta na lana e nkan kan lo ba de definitely agbodo sise mo ko le hard up le ni so to hard up lo je ka wa sori eto laaro ita pe ni so we dowo lori ikoni te feran bi eyin ju yin gangan 32 FM 94.9 Laughter House Oketete Premier ni Mokola ni Ibadan abe ri mi bi o se mi ati ti mi bo o sure pe mi o ni da pari program mi. The reason is not far fetched because eni ni aya soto fun clean up Ibadan. Yes, e mo ko bi 32 FM se ma se ni for the past 4 years. We support our people in the market with the support of the Ministry of Environment. I won oja lo a lo ba won eyan wa tun ayika won se iru apere to fe je yen bi a good example. We lead by example. A le joko si ori radio ka na ma pariwo awon eyan wa yobun biscuits do je lati studio to mo bo sita yen bo lojo ra esi awon eyan si yobun awon ara le odo yi ka ba igba loju titi to fi si. So we have a part to play. Idi ni ati 32 FMP ya soto wi pe odo duro a o ma ni patiwa ta o ma ko a o ma ko patiwa ni odo dun nipa kikun awon iya wa loja awon baba wa loja lowo lati tun ayika won se pe ah se ba won radio na wa ba won na gbale hun kilo wa se wa ta nlo oja gangan ta ni le gba. We've done it in so many places. Bodija orita meni abi kidon poruko ja eto wa riwaju oja oja obaya kakiri kakiri o kan ojele ni. So idi ni e to fi je pe emi pupo ni mo studio o ya ke mi na wa nbe looto to ti je pa gbole wa le tun lo gbole fe lo badan na ti o ni kan mi na be lo bodija abete mi ni ojere baba ito da gbole koso koso baba asale aba gbona oja gbo ta mu soke ati dodi aje ati dare mo. So, ati jaso du awon eyan wa ni oje bayi o bo ni kan o ayi ti badan se wa tani benbe nu ye lewo ni benbe un allo se muli ka ni be di gbongbon oda mo para bo meun e je ki ba mo bo e so badan agbole wa ni lo un be ba ti de be ba ka won eyan wa be ba mo gaji ile e ka wa ara nu ile pe mo se won pele o e dele ibadan lodi aje ke ki o e lo mo se won pele o be ba de di o se ke ya le pagun ke ki o e wole ololu lo ke lo mo won ki won o bi o ti jenu ka ba mu eto bo were were abi mbalala abid loruko mi sporting crystal laaro teni pelu so wedowo ya loju awon ti o menu e wa ni season ti pari game titan they play amo bi ta ti ma ho o le ma po toju lowo ni to didi ni e wa mobile abi ke record ke ma tu gbo bo mama daruko country fun yin lati le mo awon area te ma lo te ba ti se iwadi lowo dada la moju ero mi jere ko ba na ke bi kan mo da se bi e le da mi gbo lati se pe mo ni support dada la moju ero mi dada li hatu Usman Harun abi dadalian dadali ha ya okay ere ti tate bi lati kere ni odi yo mo fe fire pa le mo se re padagba ni ma je fi le ko to fe mi join ni ati the breakthrough we are fine. So e je ka be lati Australia lenin Australian game. Yes, yeah, Australia ba ti bere o ko le je ma je major league o tori di eyi Formula Avenue la ma lo awon game to ba de se ni 6 God almighty ma fa asin do gba lo bi lisi olorun sori ijoba ti e agbara ti amen. So mo fe wa sure of which of the leagues ni Australia ni Austria lele but Austria ni confirm ko ba lo je 2 even if it is true amari honbe awon country ta mo pe o ma ka jele wa lori to ma ngba kan lara wa la ni ya lo ba spelling is going to be a problem. I don't know. Okay? e bayi ni wo se e je ki tu open tab mi ka le gbadura wa dada so do ma le ma gbe wa debe e mu bayiro be ma se need owo si ko need e lo mi ani sporty crista please I miss your program le miss program to buy wulo fun yen o lai lai to ba ye program yen o wulo to be yen yo ni bi se o inu ke lo ye yen ma nlo ani interview gan ti o lo ye please hello mister can you hear me very well sir so what was my last word can you hear me yeah you got it right can you hear can last hello mister can you hear me yes office tin ni oko yawo kan lo ni Krista, one light and light in wedding me. Mo gbe ige ta fi pari program ni. Awo ya mi Krista, ojo wedding mi se mo pari ki lo ka wa. Olowo bo Chelsea. Awo ya mo baba mi le. Yeah, all right. Ati ti le kan si du studio mi bayi. Aki ko mi dola po ti wa ni mi bayi. Alejo wa kan ara le.
1: Ala alejo yin.
0: Aladi kan.
1: Money question kan before ka to my parents we are e lojo wedding yen lo wo bo chesi she won imagine yan be lose
0: e se a lose double joy ni
1: e ba ti lose ke ba ti lose yen ni ba ti da
0: ah omo ko le dun mi o
1: Premier League champion ki e yeye kan ma se nu gbagba won wa ju e ko da to any respect any respect be to gba
2: league Premier League champion leyin odun melo
0: oh ani je so le kan ipa we
2: okay oko ati yawo
0: okay
2: ti Champions League final ti last week yi won fi yen se wedding reception won
0: okay
2: that's not the la won mejeje won so kukuro reception
0: oh no e da to be
2: awon ara awon eyan wa to wa loje ti be dara po mo
0: okay ewe so e kile yi o e na be wo bi pe e jo ta ti e Iro lo ni. Ma bi gbe o.
3: Hello?
0: Ma bi gbe o. Peter nu. Won gbe le lowo to ma se tan won kan si a. Oro mi o lo pe mi ti.
3: E ba wa ki awon ara ile. Egbe oloja. Egbe oloja atajere apamowo owo atajere oja oja oje ni 32 fm wa bayi ta nse lo eto kole kodo ti ki ayika wa ko le mo ki arun karun ko mo wo agbegbe wa a wa ni oja oje baba loja o wa nbi iya loja o wa nbi gbogbo egbe oloja patapata ni a jo nse igbale lati bun ki ayika wa ki o mo toni toni arun karun ko ni wo ile kaluku wa o
2: iya
3: loja ki aki
2: nipa eto gbale gbadọ ti o ki le ri si bo le se ri si kini amoran yin fawon oloja papa
3: eto ti e mu wa lati jo ti e ti sona na ti ri pe eto to dara ni nitori pe akoko obirin ma nlepin sugbon ru eleyi ta se laaro yi se mo pe ati ede nikan kan mo a kan gba gbogbo e ni igba ta won na ba de won ri pe eni ti o ba won lo idoti lo wa ba won gba yo mu ki ori ti won na wu pe o ye ka won na le mo gba tori pe ki arun karun ko mo wo agbegbe wa eto to dara ju gan ni o ki se onje nikan ni a wa je laye o ta ba jeun to da agbodo je ki ajika wa na ko dara ki oje ta je ko le champagne lara wa ese o
2: ese o ma eyin gege bi ya loja oja oje gege bi o se je wi pe ada nikan se pelu ile ise to ri soro ayika
3: oruko mi ni alaja laro oluwa kemi akala ti mo je ya loja fun oja oje ti mo tun wa je ya loja fun Ibadan North East Local Government
2: e se po ma a se leyi pelu ile ise tori soro ayika ni ipinle Oyo Ministry of Environment ki e ba awon eyan soro
4: e ka ro eyin baba wa ati baba wa sí èmi ni Rafiu Basit Akorede láti ilé-iṣẹ́ ètò ìmọ́tótó àyíká. À ń fi àsìkò yìí rán wa létí pé àwọn ọjọ́ tí àgbáyé yà sí ọ̀tọ̀ lórí ètò tí wọ́n ń pè ní World Environment Day. Ọjọ́ yìí wọ́n yà sí ọ̀tọ̀ láti jẹ́ pé ká rí pé gbogbo wa à ń tún àyíká wa ṣe ní ọ̀nà tí ó bá òfin mu, ó sì fún lè ta lè rí pé ó ń fún wa ní okun àti agbára láti lè rí pé gbogbo nǹkan tẹ́ ká ṣe à ń ṣe. Tí a bá ń ṣe ètò ìmọ́tótó ní àyíká wa nínú ilé wa, a rí pé a máa gbé ìgbé tí ó dára. A dẹ̀ máa rí pé afẹ́fẹ́ àlàáfíà ni à ń mí sínú. A dẹ̀ máa rí pé nípe pé àìsàn tàbí nǹkan ṣẹlẹ̀ sí wa yóò jìnà sí wa. Nítorí ẹ̀ ni ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n ṣe ètò lóríṣiríṣi lórí pé kí a máa rí pé tí a bá gbálé tí a gbáta tí a wá ìtajà tí a sì ra wa wọ́n kogi lábánikó ilẹ̀ tí wọ́n ṣe sí gbogbo agbègbè tí a wà. A tún rí pé ní ìpínlẹ̀ Ọ̀yọ́ náà ni a rí bí local government bí mọ́kànlá tí a sì rí àwọn tí ìjọba náà ti fi síbẹ̀ láti máa bá wa gbé ilẹ̀ àti bá kó ilẹ̀. Tí a bá rí pé à ń ṣe nǹkan yìí nípa àwọn àìsàn tó máa ń wá láti pé kákó ẹ̀gbin jọ tàbí kákó ẹ̀gbin mọ́ra yóò jìnà sí wa. À ń fi àsìkò rírọ ẹ̀yin bàbá wa nínú ọjà lónìí pé ètò yìí a fi rán wa létí láti ri pé a pé à ń gbé ìgbé ayé tó dára. Tí a ṣe nǹkan a rí pé àìsàn ó jìnà sí wa. A fi àsìkò rán wa létí lẹ́ẹ̀kan sí pé ẹ̀yin bàbá wa ẹ̀yin màmá wa ẹ jọ ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀. Nǹkan tí à ń ṣe lónìí kìí ṣe pé nǹkan tá a mọ̀ tẹ́lẹ̀ bọ̀ nǹkan tó yẹ ká ti máa ṣe ni. Ìpínlẹ̀ Ọ̀yọ́ a tún gbé ètò kan jáde nígbà tí ìjọba wa dé. Ẹ rí pé a máa ń ṣe ètò ìmọ́tótó ní ọjọ́ kan ọjọ́ kìíní but ìpínlẹ̀ Ọ̀yọ́ wá pé nǹkan bí ọ̀tọ̀ ni a máa ṣe. Wọ́n ní ká máa ṣe lọ́jọ́ every day nítorí tí a bá débi tí a fẹ́ tajà ẹ̀gbin tí a ti ṣe ní àná tàbí a ti ṣe sílẹ̀ ká kọ́kọ́ rí pé a clear a gba àṣẹ kó tó rí pé a máa tajà. Nítorí nǹkan yìí a ń rí pé àlàáfíà ìlera yóò lè máa wá fún wa nípa pé à ń sulẹ̀ à ń dalẹ̀ sójú àgbàrá ìjọba tún ò fọwọ́ sí tá a sì rí pé òfin ní ò fọwọ́ sí. Nítorí gbogbo nǹkan tá à ń ṣe yìí ó ń kó bá environment tí à ń gbé. Tí a bá máa ṣe nǹkan yìí tá a rí pé à ń sulẹ̀ à ń dalẹ̀ à ń jólẹ̀ gbogbo nǹkan yìí náà tó bá padà wá ara wa ló máa padà sí. Ọlọ́run ò ní jẹ́ ká sọ ṣe nìkankan wa. Ẹ jẹ́ ká fi ọwọ́ sowọ́pọ̀. Nǹkan tí a ṣe lónìí à ń kó wa bó ṣe yẹ ká máa ṣe ni. Nǹkan tó sì yẹ ká máa ṣe lójoojúmọ́ tá a bá ti dénú ọjà wa ni. Ẹ jọ abẹ́ ẹ̀yin bàbá lọ́jà àti ìyá lọ́jà gbogbo inú ọjà ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ ká máa ṣe nǹkan yìí. Nítorí tí àlejò bá ń bọ̀ tí ọjà bá ti dọ̀tí àwọn náà rò pé gbogbo ẹni tó wà lọ́jà ló dọ̀tí bọ̀ tí wọ́n bá ń bọ̀ wá tí wọ́n bá rí pé ọjà wa mọ́ wọ́n rí pé onímọ̀tótó ni wá. Ẹ jọ ẹ jẹ́ ká máa ṣe ohun tí ìjọba sì fẹ́ táwa náà lè máa rí pé tá a bá ń ṣe nǹkan yìí a máa gba nǹkan tó da láti ọwọ́ ìjọba. Ẹ wo gbogbo àwa táwa bí àwa gbiná ọjà iléeṣẹ́ agbé ohun sáfẹ́fẹ́ tó tún wà níbi tó jẹ́ 90% nítorí ètò ká máa polongo nǹkan làwọn náà tún fi tẹ̀lé wa at least àwọn tó wà níbi gbọ́ àwọn tó tún wà níbi tí ò sí bílẹ̀ wọ́n ń gbọ́ wa. Ẹ jọ ẹ jẹ́ ká máa ṣe ní gbogbo ọjà pátá kìí ṣe òjé lásán láàfin sọ fún gbogbo ibi tí wọ́n bá ti gbọ́ wa nípínlẹ̀ Ọ̀yọ́ ẹ jẹ́ ká máa ṣe ọlọ́run ó dẹ̀ máa kó wa mọ́ ṣe a ní ṣàìsàn.
5: Ẹ ṣe púpọ̀ àwọn ni wọ́n ń sọ̀rọ̀ lé àti ilé iṣẹ́ torí sọ̀rọ̀ àyíká ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Bàbá lọ́jà ẹ káàárọ̀ o.
6: Ẹ káàárọ̀ o.
5: Ẹ bá ń dárúkọ yín àti ọjà tá a wà yìí fún àwọn ará ilé.
6: Orúkọ mi ni Sọ́líù Àyìndé Délé Solú Bàbá lọ́jà arúgbó òjé mọ́fọ́lá sẹ̀rẹ̀ wà.
5: Ní báyìí kan ní 32 FM fẹ̀yìn ẹ̀ 94.9 tá a kalẹ̀ sí orí òkè téńté Premier Mọ́kọ́lá Ìbàdàn abáyín lálejò awá sínú ọjà òjé láti ṣe àwọn àyíká wa káwọn èèyàn tiẹ̀ gbá àyíká tẹ́ rí sí ètò tí a gbé wá.
6: Ní 32 FM

0: ni Kivo 3-in-1. O mini koloku pofikun.
1: Kivo. Daddy Mix.
2: Emi omo yin na ni o jali jani mo wa ni ta bayi lati le mo bi awon eyan se se da mo Maggi chicken flavor si oya esipeli celery
3: SELARIE salary
2: ah boda mi esipe so sipeli na di salary oya lokun igbiyanju esipeli turmeric
4: TURMERIC turmeric
2: e kare pali ohun isebe Maggi chicken flavor kan fun yin
5: ohun isebe Maggi chicken flavor pelu eroja alubosa celery ati atale pupa oluyi pada ayo.
6: Calm down, make everybody talk one by one.
7: All this network just they suck our data. Person go subscribe for night. Data go finish for morning. Which kind of life be this self?
8: Everything just they increase. Data won't they buy 2K. Now, that's 7,500 Naira. Now life be this.
6: Calm down. All this complaint where they complain about network, I hear say MTN won't take time explain how data they work when they enter your phone.
9: I talk them. We don't catch them.
10: Yeah, when?
11: MTN don't observe all una complaint and them they invite una make una come judge this matter with your own hand on the 6th of June 2026. Or ya open YouTube, search for MTN data on trial. Make you watch them live and direct. Na MTN, they bring una data on trial.
12: I said you can't be said you, me. 32 FM, you are okay.
13: Ele ni bi ele ke loju ose ka mo ta ma se ni gogo gba mo ki gogo eyan rojo je ajojo ni bu yi je o apamo owo atajere oja egbeja gogo ara ti baba loja yin so gogo agbaye ni won tin gbo tori ba se soro lowo lowo yi be ba tori ni 32 from Nigeria top 9 bi mo se so be le se ma gbo atoyo ko le ne e ma je ku je aso mo nigba eja ma ta yi ka ra so pe mo ti gba mo le e tori bi ke gbo e tori ba e mo gbo nbe 32 from Nigeria top 9 ba se so yi gba le na tin gba gbo je lara bo se ja oja tun ni dada oja je ra to nto jo isu mo mi ni pe gbo gbo ta tin ta ni na ja pata pata ina ni so fun won lata to leti ga ko se gbo mo ki baba loja loju oje olorun ni pipa yi o olorun mo ran yin lowo ojo oje oni baje ko ni daru olori buruku oni wo be o apamo wo owo atajere oja egbe loja adako oja mo ka yi ka wa se le ko ai so buruku ko ni wo le wa to wa o jesu oluwa wa
14: amen eh atuno te si waju bayi bẹ́ẹ̀ bá ti ń gbẹ́ ìdọ̀tí ọ̀hún tán ọkọ̀ tí ó kólẹ̀ kó dọ̀tí ti wà ń kalẹ̀ ó lẹ̀ ń wò lọ́ọ̀kan yìí lẹ́yìn tí a lọ da àwọn ọ̀dọ̀tí ń síbẹ̀ ẹ wọnú tọ́ọ̀bù yín ẹ tọ́ àyíká rẹ̀ ṣe ẹ̀yin ni aláṣẹ àti olùdarí rẹ̀ ibi táyìí náà ti jẹ́ gómìnà ní ẹ̀yin ni alága rẹ̀ ẹ tún ṣe ẹ jẹ́ tónítóní láwọn orílẹ̀-èdè kan nílẹ̀ áfíríkà àwọn ìbúra ti ń bá wọn fẹ́ra o kí ló dé ń fà á nítorí pé àyíká àwọn ọmọ tó ní tó ní wọ́n wá bí ẹ̀sùn kan lálẹ́ ìbàdàn wọ́n ní báwọn bá ti jẹ̀kọ́ àì bẹ́ dànù á ní àì jẹ̀kọ́ ká tún fowó dorí ẹ̀ nù kó lọ́wọ́ ẹ̀ ní sọ àyíká tó bá rẹwà ìlera lọ́wọ́ ẹjọ́ tó ṣe èyí tá a ṣe lónìí ẹ̀yin náà bẹ̀rẹ̀ sí ní ṣe ní àyíká ní àtìgbàdégbà lásìkò sí àsìkò ká bẹ̀rẹ̀ sí ní túnṣe ká ṣe àfọ ọmọ rẹ̀ ibi tá a ti ń tajà jọ pàtàkì kó mọ́ tónítóní ó dára ká mú lọ́kùn-ún-kúndùn.

Ojú ewé ewé kan ni 32FM 94.9 okun fọfọ lóòrọ̀ tó ni 32FM 94.9 de Facebook okun láàárọ̀ ẹ ṣeun gbogbo ẹyin tẹ ń fi àríwísí yín bẹ tẹ ń kíwa ẹ ṣeun gbogbo yín lápẹkẹlù táwa náà tá a ṣe bó ṣe tọ. Kò ní bàjẹ́ kò ní burú láṣẹ ọlọ́ba mi Èdèmàrè. Tá lọ́rọ̀ jọ dàwápọ̀ ìkànnì 32FM 94.9.

0: Ìyá yìí náà wọn kì í ṣèyàn bẹ́ẹ̀ ọ̀rọ̀ ń ló dàbí gbapò fẹ́ bí wọ́n nú ọ̀rọ̀ ń ló fẹ́ bí wọ́n nú ṣùgbọ́n tó tá a bá ní bẹ́jù ó ṣe gùn láti fi bẹ́ẹ̀ dáná yóò padà ó ṣeéṣe kéèyàn jó ilé mọ́ bá ní ẹjẹ́ àti ẹ̀tún dúpẹ́ lọ́wọ́ bàbá yìí tó jẹ́ pé wọ́n wò pé ibi tọ́rọ̀ yìí ń lọ ó lè fẹ́ rí bákan kó mọ̀ bá ríbi tí ò yẹ kú sí débi pé àwọn bó lọ́rọ̀ ṣe wá rí bó ló ṣe wá jẹ́ àwọn náà ṣe gbégbé gbé ètò ó dùn máa wọ́n pọ̀ tí mo mọ̀ ìbá ń gbọ́ mi dáadáa ṣe rí kò sí agbémọ́jà ajá mọ́tàn ò ní ò dá pọ̀ púpọ̀ gẹ́gẹ́ bí bàbá ẹ̀ ṣe ń gbìyànjú pé kí ọ̀rẹ́ jẹ́ rodò kó lọ mumi kórogun gbàgbé inú mi á dùn tẹ́ ẹ bá wọ láìpínlẹ̀ tẹ́ ẹ fi jọ ń bá bọ̀ pé ọ̀dà tá a bá kú ṣe ra wa tẹ́lẹ̀ náà a mọ bá a ṣe dárí jẹra wa yorùbá ṣe ní pé tá a bá jẹ̀kọ́ tán àdárí ẹ̀ jẹ̀wé gbogbo ohun tó bá wù kí bàbá yìí ṣe àbí tán sọ lọ́rọ̀ bóyá tó dùn yín pọ̀ gbá ẹni àbá sùn tì náà lájàrùn pálù ẹ̀yìn náà ni wọ́n tún lè bá sọ̀rọ̀ ọ̀rọ̀ ni ó ṣe ìwọ̀ kan tó sọ̀rọ̀ ẹ̀ síyàwó láńlẹ̀dì wọn gẹ́gẹ́ bí nǹkan sọ pé káàjọ fọwọ́ wẹwọ́ ńlọwọ́ sí mọ́ tá a bá fọwọ́ wẹwọ́ nínú ìgbéyàwó ìyá máa ṣe àwọn nǹkan tó gbé a máa dàbí ìdán ní bó wọn sì ń ṣe àwọn tóun tó ń ṣe yìí ìbọ̀ ìfẹ́ tó wà láàrin wọn tán fi jọ ń gbégbé tí wọn ìbá tó ara wọn láti lágbájá ọ̀dà ṣé báyìí ṣe ẹ̀ẹ́dẹ̀já gbé báyìí tá a bá gbé báyìí yorùbá ẹ mọ dàpọ̀ nínú ìrìn àjò ìgbéyàwó tí mọ̀mọ́ ẹ̀ bá ń gbọ́ mi dáadáa lóòrọ̀ ẹ má fi ṣèbínú ẹ rí pé ìkà ò ní tìdí mẹ́jọ́ rò wọ́n sọ débi pé ọ̀rọ̀ táwọn náà sọ àwọn náà mọ̀ pé ọ̀rọ̀ owó díẹ̀ ẹ̀kẹ́yàn tó lè rúrú ẹjọ́ ń ta pé àǹtí mo sọ ò dá tòótọ́ ẹ gbà pé ẹni náà sì rò pé àǹtí mo sọ yìí ò dá ẹ bá ń fiyèdínú ṣe gbọ́ ẹ fiyèdínú mo pẹ́ ń gbọ́ mi kìtìkìtì báyìí ẹ bá ń fiyèdínú ṣe gbọ́ ẹ jẹ̀bùrẹ́ ẹ bá ń fiyèdínú tẹ́ ẹ bá ní bóun náà bọ́rọ̀ náà ti dùn yìí tó lẹ́yìn náà ṣe fẹ́ẹ́ ṣe bẹ́ẹ̀ wà ó ṣeé ṣe kẹ́yìn náà ṣe ń tí ọ̀rẹ́ kẹ́ ẹ ṣe kí kó a máa di pé àmì náà bá sì tó bínú tó bá tó dájú tínú àwọn ọmọ mọ́ dùn sí ni pé alóòótọ́ màmá mi àti bàbá mi máa ń ní gbólóhùn aṣọ ṣùgbọ́n tí wọ́n ẹ parí ẹ̀ kò sẹ́ẹ̀dá àlàyé kan tí ó mọ tó ṣe láàrin wọn yìí gan mọ́ jẹ́ ìwúrí fún àwọn ọmọ lọ́tọ̀ọ̀tọ̀ torí pé ọ̀pọ̀lọpọ̀ bí ọkọ àti ìyàwó bá wà bí ìgbéyàwó bá ṣe ń pẹ́ sí kí làwọn ìwà kọ̀ọ̀kan náà ní ìtumọ̀ ní ìrírí ẹ̀ sí láàrin ara ẹni ìyẹn ò ṣe gbọ́dọ̀ mọ́ ṣe bẹ́ẹ̀ pé àbí lóòótọ́ ọ̀pọ̀lọpọ̀ ọgbà mí ìyá ògbà bó ṣe yẹ kíkíní orí nìbọn ojú tẹ́lòmíì ó fi wò ó bẹ́ẹ̀ kọ́ lórí tí mọ̀mọ́ ìbá ń gbọ́ mi dáadáa láàárọ̀ inú mi á dùn pọ̀ púpọ̀ inú ní ń bí yín èmi náà mọ̀ ṣùgbọ́n ẹ járò ó já rántí pé wọ́n sọ pé ọ̀rọ̀ táwọn náà sọ àwọn mọ̀ kó dùn àwọn pọ̀ ẹ mọ̀ fojú bẹ́ẹ̀ wòran ẹjọ́ ràn wọ́n jẹ́ rodò lọ́mú mi ẹlòmíì wà lọ́pọ̀lọpọ̀ gbà pé bọ́rọ̀ bá ṣe ń ka lára sí náà ṣe gbàánù lóòótọ́ bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ẹ ká máa rò pé ẹni tá a fẹ́ sọ sínà etí wo ló fẹ́ fi gbọ́ ojú wo ló fẹ́ fi rò ó ló fẹ́ fi wò ó ẹjẹ́ àjọ mọ̀ ṣe pẹ̀lẹ́ là á pàmú kúrò pẹ̀lẹ́ ń là á pàmú kúrò pẹ̀lẹ́ nítorí pé téèyàn ò bá ṣohun gbogbo ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ pàápàá jùlọ ń ro àsìkò tá a wà. pẹ̀lú bílù ṣe rí pẹ̀lú ọ̀dá owó awo olókun yìí pẹ̀lú rògbòdìyàn yépayépo tí ń lọ ń gbòòrò yìí àsìkò tí ọ̀yẹ́ kọ́kọ́ àti ìyàwó mọ́ ní gbólóhùn aṣọ púpọ̀ rèé nítorí pé tí gbólóhùn aṣọ bá wà ọkọ̀ ò ní lè dágbére gbà ìyá alágbájá mò ń lọ síbi báyìí o ìyàwó náà ò ní lè dágbére gbà àdádì lágbájá mò ń lọ síbi báyìí o ọlọ́run mọ̀ járí sẹ̀lẹ̀ bí ọlọ́run mọ̀ járí sẹ̀lẹ̀ aburú níbo láwa wára ẹni sí níbo láwa sọ pé ó dágbére ńgbà tí ń lọ olùjẹ́ pé lásìkò àsìkò tó gbẹgẹ́ jù nínú ìrìn àjò ọmọ nìyẹn kódà ọ̀rẹ́ tá a jọ ń sìgá ọ̀rẹ́ mi o ibi báyìí mò ń lọ àìbá mọ́ o ẹja mọ tí ìfẹ́ bá wà ń bẹ̀ a lè sọ fúnra wa pé ibi mò ń lọ rè wíbẹ̀ jẹ́bẹ̀ kó sì mọ́ rí bẹ́ẹ̀ ni pé mo jẹ́rìí bàbá alágbájá padà ń lọ sẹ́ka ìpolówó ọjà tí ń bá padà dé ètò ìjọba lálẹ́ láǹfààní àti tẹ́tí sí ìkànnì 32fm 94.9 ló rọ tòní ẹ ṣeun ẹ kú kalẹ̀ ẹ ṣeun tẹ́ ń tẹ́tí sí wa ẹ kú kalẹ̀.
1: aṣẹ́jú ní ká gbé sí rédíò mi 32fm tiwa ókè.
2: akókò iṣẹ́ agbára yẹn tó ti kọ́ 72 hours of dark June edition.
3: ọmọ ayé ni ẹ máa wọlé lọ.
2: gbogbo ẹ̀yà tí ẹ dẹ̀. ó yẹ ní mẹ́síkà the CSC Covenant of Mercy. má jẹ́ ẹ̀mú àánú. lákọjọ́ Friday 12 Saturday 13 àti Sunday 15 June 2026. àkòrí tí ọlọ́run fún olú ẹ̀mí ẹ̀ta ìwé ojúmọ́ rà sọ ní orí afẹ́fẹ́. I will rebuild the Deborah fire state. ẹ̀mí yóò sì máa kókòrò àjẹnirun wí nítorí rẹ̀. oṣù mẹ́fà tó kù ní 2026 ọlọ́run ti sọ bẹ́ẹ̀ fún gbogbo ẹni bá fara hàn. wọn ò ní í ṣe àṣẹ dànù mọ́ o. nípasẹ̀ bí ọlọ́run lórí ọ̀pọ̀ ọ̀rọ̀ ṣẹ́ àtàwọn ìràwọ̀ lórí ẹ̀mí ìjọsìn. bí wọlé ẹgbẹ́ ẹ̀tọ́ ìwé ojúmọ́ bá sọ ní orí afẹ́fẹ́ yóò ti máa sọ tẹ́lẹ̀. lọ́jọ́ Friday 12 àti Saturday 13 wákàtí àdúrà mi sí láàárọ̀ mẹ́ta ọ̀sán pẹ̀lú ìṣòro. ọjọ́ Sunday 14th June aago méjì ààbọ̀ òwúrọ̀ lẹ́ẹ̀kan kọ́pà ní pẹ̀lú ìṣòro rẹ kọjá. sọ́jọ́ Monday tá a máa ṣorí ọ̀fẹ́ láti Ìbàdàn tó bá jẹ́ ìpínlẹ̀ Ọ̀ṣun. ọ̀sẹ̀ ìjẹ́rìndínlẹ́ máa bọ̀ ní kìlómítà 80 mẹ́sì kàmpilẹ́dé yẹn nípasẹ̀ àánú a máa lé ẹ̀mí ẹ̀jẹ̀ nínú jáde.
4: kò bá jẹ́ 24 29 tàbí 32 ṣáà ti fẹ̀yìn ẹ̀ pẹ̀lú wa lórí gbogbo ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ kan tẹ 32fm 949 fẹ̀yìn ẹ̀.
5: Nìbàdàn ọ̀làwálẹ̀ tó níbi ìfọ́gọ̀rọ̀ àwọn ọmọ bíbí ilẹ̀ ìbàdàn nílé lóko àti lẹ́yìn òde àtàwọn tí kìí ṣọmọ ìbàdàn tó ti pẹ́ nílẹ̀ yìí láàmì láka lẹ́hùn máa bá wọn pàdé láago mẹ́jọ sí mẹ́sàn-án àṣálẹ́ ní gbogbo ọjọ́ Sátidé pẹ̀lú olúbíńpẹ́ Fátóyè Ìbàdàn ọmọ àjòwò sàn ọmọ àjẹ̀gbín yóò ọmọ àfikara ń fọ́ orí mọ́. Fojúsùn rẹ ni kò ra létí kí o sì ní ọjọ́ ọ̀la tó fọkànbalẹ̀ àbí o tilẹ̀ ń gbèrò ilé kan tàbí ilé ànípamọ́. Iléeṣẹ́ Substance Property ló ti fi àǹfààní sílẹ̀ fún ọ lórí ilẹ̀ wa ti Orange Estate ní agbègbè ológun ẹ̀rú níjọba àbílẹ̀ Èdò nílùú Ìbàdàn pẹ̀lú mílíọ̀nù mẹ́ta náírà láwọn agbègbè tó jọjú pẹ̀lú ètò ààbò tó péye. Bákan náà ni Mango Estate lójú ọ̀nà Life Heart International School Akufo nílùú Ìbàdàn tó náà jẹ́ mílíọ̀nù méjì náírà kò mọ rárá. Bẹ́ẹ̀ ló sún wọn fún mọ̀lẹ́bí pápá bárí ibẹ̀ ní ti Apple Estate fún ẹni bá ń wá ibi tí ayé ìrọ̀rùn tó pín sí mílíọ̀nù mẹ́rin náírà. ó ní fún ẹni bá dá tí ẹ mọ̀ láàyè àwọn ọlọ́lá àbọ̀ ọlọ́kẹ́ ló wà lágbègbè Ayégún lójú ọ̀nà olójúoró nílùú Ìbàdàn. ààyè sọ díẹ̀díẹ̀ ó wà láàrin oṣù mẹ́fà kò sí wàhálà kò sí àríyànjiyàn. ẹkọ sáà máa sanwó náà pẹ̀lú ìrọ̀rùn kí ẹ sì gba ilẹ̀ yín pẹ̀lú ìfọkànbalẹ̀ àti ìwé tó yanjú. ilẹ̀ méjì ló ń ta wàràwàrà tẹ́lẹ̀ tuntun ti wọlé ní yàjọ́yàjọ́ mílíọ̀nù mẹ́ta mílíọ̀nù méjì àti mílíọ̀nù mẹ́rin náírà ó nílẹ̀ wa. ìjáfara léwu fẹ́ni tó bá mọyì ohun tó dára wá mú tirẹ̀ pé wá kíákíá lónìí lórí 0916 461 5000 tàbí 0911555500 tàbí kí ẹ kàn sí wa ní Laughter House orí òkè tí ń ti Premier Mọ́kọ́lá ìlú Ìbàdàn Substance Property òrùlé fòtẹ́rùtàn.
6: Wait, you mean you haven't heard? Domino's and Cold Stone Mega Week is here, and this is not your regular kind of offer. We're talking your favorite hot fresh pizzas, now at prices that are just crazy. Cheesy, creamy, soothing goodness, and our rich and ultra ice cream flavor mixes without the can I afford it moments. Lunch break, sorted. After work cravings, handled. No energy to cook, say less. This Mega Week has something for everyone. So bring your friends, come hungry, and show up ready.
7: Because Mega Week isn't just a deal. It's a full-on food party. Visit any Domino's Pizza and Cold Stone Creamery outlet near you. Visit the website www.dominos.ng and www.coldstonecreamery.ng or call our customer care line 090-888-9999 and order now. Mega Week. Indulge your cravings.
8: Ma wo mi bi mo se fe yin
9: mo n ba 32 FM
10: 32 FM 94.9.

ẹ ṣeun ẹ káàbọ̀ padà láti ibi tá a ti lọ polówó ọjà. ẹ̀kan ní 32 fm náà lẹ́ ń gbọ́ 32 fm 949. Lọ̀rọ̀ jọ dà yín pọ̀ 070-55,949 080-97,949 tàbí 090-62,949.

ètò ìjà odò ẹ̀ ló ń là ló já lọ́wọ́lọ́wọ́. ẹyẹ ta lọ̀rọ̀ jọ dàyín pọ̀ lóòrọ̀ tòní ọ̀rẹ́ àtọ̀rẹ́ ọkọ àtìyàwó bàbá àtọmọ ọmọ àti bàbá olólùfẹ́ àtolólùfẹ́ alájọgbé sálájọgbé oníbùsọ̀ kínní sí kejì ọmọ àti bàbá ẹ̀ bàbá àtọmọ ìyá àtọmọ àtọmọ àti bàbá. àwa lọ̀rọ̀ ẹgbẹ́rú ta lọ̀rọ̀ jọ

0: I think being a Jew number, Taiwo. Hello? Hey, Carol. Hey, Shun. Ola Tunde Akintola lo ko mi mo npe yin lati ile radio 32 FM. Oni eto kan ta nse ni ile ise wa eto ija odola.
1: Okay.
0: Eto ija odola loruko. Enikan lo wa foro kan to mi leti pe a won ati pe ba won se man se tele tele. So ko dabi bo se ri mo looto awon isele kan lo sese yin o sugbon awon si ti jo pari ebo lokan ti ba won se nre ko fe tan lokan ti yin patapata o se wa ni order mo gbin ejo ati pe yin na kainde yin awon na pe
1: kainde ni
0: beni
1: ah o wa lo nse mi
0: won ni awon pe ba won ati nse jo mo nse tele te pe ate ba lawon lo su kan e pe awon bo ni taiwo pe koda won so de bi pe isele kan se ngba to mo awon kan gbodo yin pe ipatagbara yin ka e se n tun to gege bi omo iya gege bi ibeji ta won jo je so pe e de fuju de e fi wo ran tun to ṣùgbọ́n tó bẹ́ẹ̀ ṣe ń ṣe sáwọn kó tó di pé ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ ẹ fi bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ mọ́ ó dẹ̀ máa ń pa àwọn lọ́kàn gan pé kódà táwọn bá ní nǹkan míì láti bá yín sọ ẹ kì í fẹ́ bóyá ààyè ni ò sí tó àwọn wá rò pé ẹ kì í fẹ́ fààyè yẹn lẹ̀ mọ́ mo ṣe ní ó dá ẹ máa pè yí èmi àti yín ó jọ sọ.
1: Ó wá jórí rédíò station ti lọ sọ.
0: No ṣe rí òṣèlú wa mẹ́jọ yín wà o ṣe ń gbọ́. Ètò yìí ìjà ọ̀dọ́là lórúkọ ẹ̀ bóyá àmúṣe lágbájá ẹ̀ ni ìdẹ̀fọ́kọ́rọ̀ yìí ò rí.
1: ọ̀rọ̀ yín yé mi ọ̀rọ̀ yín yé mi kíkọ́ ọ̀pọ̀ ṣe rédíò station wa ní ìtàn àfẹjẹ yẹn
0: fún. Ẹ máa fi kì í ṣe fún fi sùn bò
1: ẹmí omi mi ìbínú òbí mímú gọ́sẹ̀ òbí mímú ìjọba ẹ̀mí náà kún ọ̀nbí yín léèrè pé rédíò station ní family guard àbí.
0: Ṣé ń gbọ́ kò ń ṣe bọ̀ bó ṣe rí lọ́kàn wọn ò pé á tàbá lóòótọ́ àwọn ẹbí àtara wọn ti sọ ó ti tán bọ̀ wọ́n tún kẹ́ ẹ lè rí i pé bó ṣe ń rí lọ́kàn àwọn kẹ́ ẹ lè mọ bó ṣe wúwo lọ́kàn àwọn sí ní ṣe ní ń bá wọn pè.
1: Ó dà kò ṣe é ṣe èmi àti kejì mi àjà o.
0: Ṣé wọn sọ pé bóyá ìjà náà wà bọ̀ àjọṣepọ̀ tó wà láàrin ẹ̀yìn àti wọn tẹ́lẹ̀ kò fi bẹ́ẹ̀ sí mọ́.
1: Nǹkan tó ń fẹ́ láti òwú dáadáa ni bóyá gbà tó ń wò yẹn bóyá gbà tí mo single tí mi ti marry now I'm married. Ìkejì mi rẹ̀ ni so ó ní ayé tiẹ̀ ìyàwó láyé tiẹ̀ kódà ọmọ jẹ́ láyé tiẹ̀ náà ilé bàbá ẹ̀ bẹ́ẹ̀ ni bàbá náà ní láyé tiẹ̀ ní láyé ọmọ.
0: Bẹ́ẹ̀ni.
1: So bóyá yẹn ló wá bóyá yẹn ló ń ṣẹlẹ̀ tí kò ṣe láti observe o I don't know about that but. Èmi wò pé orí ọ̀bẹ yẹn mi tẹ one kò sọ létí mi rí ẹkẹjì ṣé rédíò station ni ẹkẹta ni pé n tó le fẹ́ẹ̀fà nìyẹn bọ fẹ́mi ni anything today saturday I'm into music I'm into entertainment kí wá ní mo ọ̀rọ̀ family kan ẹ mo family to connect ẹ mú yẹ kẹ mọ kàtí mo
0: sọ
1: inú ẹ láti jẹ iná ẹ láti máa wọ mọ́tò inú ẹ láti máa lì iná ẹ láti máa wọṣọ àwọn ọmọ school nù ẹ so ó wá ṣe é ṣe kó jẹ pé side yẹn. Ló ṣẹlẹ̀ o pé he's a married man now bóyá kẹ bá mi ẹ̀ tó yẹn fún pé he's a married man now he's a busy man. Time tí bàbá wa ní fún wa ń gbà kan kò dàbí time tán ní fún wa mọ́ nsìn. Time tẹ́gbọ́ ní fàbúrò kò dàbí time fún ẹwà mọ́ tó bá ti di pé yẹn tẹ̀ marry náà time change. Ẹ ti gẹ́ẹ̀tì mi so mi wò pé nǹkan tó le bọ̀ péjà kan ṣẹlẹ̀ I don't even ṣe mi ò rọ́ nípa ṣẹ̀ àwùjọ ọmọ tó ṣẹlẹ̀ yẹn wá bẹ́ẹ̀ yẹn tẹ̀ lọ
0: nìyẹn. Báwọn wọ́n bẹ́ẹ̀ sí bá ṣe ń sọ ẹ̀wọ̀n àwọn náà ń gbọ́ mi sọ tí bá ti drop kọ ẹ̀ wọ́n ó pè yín. Ibi tó bá
1: ti. Aláìsẹ̀ ìkan mo ti send owó sí gbogbo tó ń sọ yẹn òtí ẹ̀ yé mi rárá àdó nà bóyá wá ṣeré ni o. Bóyá prank wá ní o.
0: Ẹ ṣe prank kọ o. So ọ̀dà ẹ ṣeun bọ́lọ̀ ń ṣe ń lò yín fún ayé wọn ẹ náà ọlọ́run ó túnbọ̀ máa lò yín síwájú ṣẹ gbọ́ ìrànlọ́wọ́ tí ọlọ́run bá fún yín lágbára láti tún ṣe fún wọn.
1: Bàbá ẹgbẹ́ bóyá kẹ̀kọ́ mi lé dàtọ̀ ó mú un dáàbò ẹni mi lè ti wá ní
0: ojú tẹ́tàn báyìí.
1: Ó dà. Ó dà. Ó dà.

0: ẹnìjọba ẹka bí ṣe máa ń ṣe sí mi tẹ́lẹ̀ kò ṣe kò ní í já ọ̀rọ̀ fámílì kóra ọmọ náà á kàn sọ jábla tó mọ́ràn kí bóyá ṣókàn ṣe kó bóyá mo ṣe é olóṣèlú ìbò ní ti dárí yìí kò àwọn nǹkan tó ó tún padà ṣe àwọn nǹkan ẹ̀ mo fojú fò bọ̀ọ̀bá ti máa ń ṣe nọ́ḿbì kò ṣe mọ́ gbà mí ba ti mo bá pè pé à ló mú ní kí n gbèrè pé báwo ni iṣẹ́ ni o ìwé tó ṣe mo ṣe ọlọ́mọ torí mọ́rúwá ló ń gùn mo ṣe ọlọ́mọ iṣẹ́ ọlọ́mọ ok mo ní kí n pè mí ni o nọ́ḿbì tó bá ó ti torí iṣẹ́ tèmi mo máa ń ṣe mọ́ àgbáyé tí mo bá ṣe náà ìṣẹ́ mọ̀ gọ́gẹ́ bí ọkọ síyàwó á pè mí ìwọ mi ò ní gbogbo nǹkan báyẹn mọ́ kò wà kí ẹni kò ṣe tó wọ́n ò pé bóyá ó ní nǹkan tó notice tó ń fa pé kí ni ìbò ní ìtẹ̀ tó fẹ́ jẹ́ kó tún di ìjà pé ó ti bá wa dá.
1: Hello, ṣe ń gbọ́ mi? Ṣe rí nǹkan àkọ́kọ́ tí màá kọ́ sọ ni pé ẹ̀yin náà ẹ kọ́kọ́ pè wọ́n jókòó ṣe gbọ́ pé babalágbájá bá a ti jọ wà ẹ́ táwọn ìṣẹ̀lẹ̀ bá ṣẹ̀ láàrin wa ó di dandan kó ṣẹlẹ̀ kájọ dárí dínra wa gẹ́gẹ́ bíi lọ́kọ̀láya lọ́kàn tèmi o èmi dáríjì ẹ̀ ìwọ náà tí báyà mo bá ṣẹ̀ṣẹ̀ kan ló ń rò tó ń dùn ẹ̀ lọ́kàn ǹjẹ́ ẹ ti pera yín bẹ́ẹ̀ lẹ́yìn ìgbà tọ́rọ̀ ń ṣẹlẹ̀.
0: A ti pera wa a ti pera
1: kí wàá ní nǹkan tán sọ.
0: Ó ní àwọn ò ní ṣe nǹkan báyẹn mọ mo dẹ̀ ní mo ti gbọ́.
1: Kì í ṣe iṣẹ́ ń gbọ́ kì í ṣe ọ̀rọ̀ mi ní ṣe nǹkan yẹn mọ́ ṣe rí n tó ń ṣe yẹn lóòótọ́ fún àǹfààní ẹ̀yin méjèèjì jọ ni ṣe gẹ́ pọ́ǹtì mi ṣùgbọ́n ìtàn ṣe yẹn ẹ jọ sọ ohun tó wà láàrin àti yín ìfẹ́ ti yín bí ó ṣe padà sípò tàtẹ̀yìnwá ẹnìkẹ́ gbégbèsẹ̀ lé lórí ó dà ó ẹ tiẹ̀ má sọ̀rọ̀ lọ bí bẹ́ẹ̀ tẹ́ ẹ ní wọ́n ń ṣe yẹn mọ́ bọ̀ ìfẹ́ ti yín bẹ́ẹ̀ ti jọ bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ṣe rìstọ̀ ẹ̀ padà sí ibi tó yẹ kó wà bẹ́ẹ̀ ṣe jọ ń bá àbàbí kó tún dùn ju tàtẹ̀yìnwá lọ ìyẹn ni ẹ gbégbèsẹ̀ lé lórí kẹ jọ ṣiṣẹ́ lórí ẹ̀ tẹ bá jọ ṣiṣẹ́ lórí ẹ̀ tẹ bá pè wọ́n jókòó èmi ò ní pé kó má àsìkò ní gbogbo nǹkan mo mọ̀ pé ń bò bá yá ọlọ́run ó ṣe gbogbo ẹ̀ bó ṣe yẹ kó ṣe ṣùgbọ́n láàrin èmi àti ẹ tó o bá ọkọ inú tèmi inú ò dùn mọ́ torí bó ṣe ń ṣe sí mi tẹ́lẹ̀ o ò ṣe bẹ́ẹ̀ mọ́ àbí nǹkan ń bẹ tí mo ṣe fún ẹ ni ọ̀rọ̀ wà bá mo kó mo rò wá ẹ̀yin náà wà pé mo ṣàṣìṣe ń bì jẹ́mi náà kí n gbégbèsẹ̀ àwọn náà ọ̀dà yóò tàn síbẹ̀ ẹ kọ́kọ́ gbégbèsẹ̀ ńná ṣe gbọ́ ìfẹ́ ti yín ènìkẹ́ ẹ dá padà sí bó ṣe yẹ ó wà ètẹ́ ni wọ́n ṣe yẹn ẹ gbé ẹtí ẹ̀ mọ́ fojú bẹ wòran lọ́pọ̀ ọgbà ẹ fi rírí sàláìrí bọ̀ ẹ ṣe alákìyèsí ara ti yín ṣe yorùbá mi yé yín lọ́pọ̀ ọgbà ẹ fi rírí sàláìrí ṣùgbọ́n ẹ ṣe alákìyèsí ara ti yín láti má wà nínú ewu kẹ́ ẹ lè wà nínú ìfẹ́ ṣe ti gbọ́ ẹ ṣeun kò ní bàjẹ́ ilé yín ò ní dàrú ọ̀dẹ̀dẹ̀ yín ò ní bàjẹ́ láṣọ ọ̀dà ètò jẹ́ dọ́là ló ń là ló já 32 fm 949 bẹ̀lẹ̀ tí ń láǹfààní àti gbọ́ mi kìtìkìtì lóòrọ̀ tó ní ojú òpó ewé ìwé bojú omi ń bọ̀ ọ̀dọ́ rẹ̀ facebook kan ní 32 fm 94.9 kún fọfọfọ lóòrọ̀ tó ní. Hello. Ẹ káàárọ̀ orúkọ yín àti ibi tí ń gbé.
2: Ẹ sọ èyí tí mo pè yín lánàá ni.
1: Ẹ ṣeun. Ẹ ṣeun bó wà ní. Ẹ ṣeun adúpẹ́.
2: Ẹyin ó máa rò pé
1: ẹ ní wà lẹ́rù. Àmì àṣẹ. Àmì
2: àmì. Ẹ tí mo pè yín láàárọ̀ àná ni ẹ
1: sọ. O ti yé àgbọ́yé àgbọ́yé. Ta?
2: Yọ.
1: Ojú òpó ò tọ́ mọ́ ojú òpó ò tọ́ mọ́. Ojú òpó ò tọ́ mọ́. Tó bá dẹ̀yìn ètò bóyá ká tẹ̀ wájú ọ̀rọ̀ náà. Ojú òpó Facebook kún fọ́fọ́ Gbẹ̀ngà fíìsì. Bàbá aláàgọ́ mọ́kànlá kò séwu o kò sì gbéwudé. Ẹ mọ̀ pé ìtàkùn tó sọ àgbẹ̀ ló so gbàùn náà ló so elégédé. Ẹ wọ kìlú mọ̀ kò rebi kan o lálàáfíà ni bàbá wa. Lálàáfíà ni wọ̀kìlú mọ̀ láti òkè Bọ́lá Gbẹ̀ngà fíìsì. Ẹ mọ̀ pé ìtàkùn tó tọ́ àgbẹ̀ ló ṣùgbọ́n ló ṣe lẹ́gídé. Tẹ̀pítẹ́ ẹ̀ bá gbọ́ wọ̀kìlú mọ̀ Ọlátúndé Akíntọ́lá náà lẹ tẹ̀tí sí. Lórí ètò ìjọ dọ́là Anua Connection wọ́n ní nice program thank you. Zenuga Adebu Kola. Good morning, awa na okeyin bi bai akeyin esun. Alaba Alaba Yusuf won ni ekwetu Alaba oko yawe lati Olomi. Omolara Wumi won ni ekwetu esun wo. Segun Afolabi Sigo e ka ro ekwetu gbogbo patapata moki ati gbogbo eyin ti oju iwewe oju YouTube na. Boyin patapata moki eyin te fate jise ranse te fohun na ranse. Ogbe yin te tin pongbe okan pe wo kilo mo nko so bi lo ba omo ogun sina nko wo kilo mo se le beta e mu e ki era ku be ko lo re ko se wu o ko be wude o o le dun ki gbogbo le fi lanfani ati kan si na ngba ba doju eti tin bo la ago mokanla e pade to bi lo ba ogun sina loju eti tin bo e pade to bi lo ba ogun sina eje nfele ki njo mo laarin mi ati yin ki gbogbo wa kajo dimu asiko to ko ati yawo gbodo wa ninu ife alaafia to po re tori asiko yi ibi ti lagba ibi ti aba nlo eja ma fi to da wa leti eja ma salaye egbe alagbaja mo nre bi bayi o bi bayi mo nre o to yo to gba e bayi kin to de o yo fun ni ireti gba lagbaja igba bayi lo da po won o de ko ti di a le sayewo gba bo ni o ah bo le wa se ti nbo eyun ni o mu ife mo tun gbile si laarin loko laya ah daddy wa ibi ti mo nlo ibi bayi ni mo nlo igba bayi ni nde o olohun ni ja rin ajo aire mo bo ah ni rin ajo alo de lase olo asiko ti oko ati yawo ati ore atore even alabagbele wa awon to sumo wa o ye kan ma mo die lara awon igbese wa bi ba mu nlo o odo eni mu nlo re o bi mo se nlo re o gba wa aya to je pe omo wa omo obirin omo okunrin ni asiko e ja ni ibasepo to da laarin won won le mo salaye awon isise won a bo se nlo re o mo se nlo re o ah ni sirin ah ni sisegbe ah ni silete la se ledua eni ani ko kini leyo gbo wa patapata ka jo gbe ninu ife alaafia ta ba wa ninu ife ka alaafia tun joba ni ika lo se funi ibi ti nkan dedo lasiko e lorile ede gbogbo wa ka jo ni ife oro wero ifo oro jomituro oro to lorin ni tori pe aburu oni bawa agbare ledu oba mi ajo ki aye asake imo fele ise lo die die lori eto je odola loro to lapatala kwatu ojorun o kokoko tun pori ko tun pori ona fun gbongbo kan go kan go atelese ko oni to fi de gbongbolo to ewu ra gudugbu yin ra wa lati mu ka oko ta fe wa ya iko ko ta fi se pade omi ni re do ya go ya gba damata amata disisin ni go data were ka go eto jo dola o ti waye lose yi o tun tin yo tun di ojo aba ojo eti laago mokanla saago meji la ose tin bo bakan na laago meji la saago mokanla laago mokanla saago meji la ojo aba meta awon ojo meji aka ojo to se pataki po ni lati se pe eyan ni se alai mo gbe eto ja odola gbogbo wa patapata mu ki o ta lanfani ati tetisimilo karire layo ka pade layo kemi ati ka mo do lodi leyin ara wa olatunde akitola lo ko mi karire layo ka pade layo ka mo do lodi leyin ara wa o dabo

ìràwọ̀ kan yọ ọ́mì lútìtì ìràwọ̀ ọ̀sán tóun dàgbàlagbà péjú sí àfi gorí òkè ó hàn ketekete ìkànnì dadi 2fm gbòṣù ó lé téńté ọba láàrin àwọn ọkànnì dadi 2fm 94.9 ìkànnì adẹ́rìn kò sónú òkè téńté premier mọ́kànlá ìlú ìbàdàn láti ń sun dídùn dídùn fọmọ aráyé ibùdó ayọ̀ àtorísun ìdùnnú ni 32fm ìròyìn àsìkò tí ò lẹ́jà ń bá kan nínú eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbáyé ṣebíṣẹ́ wa ni àgbọ́dùnú ètò tó ń pàrònú rẹ kájà fẹ́ tọ́ ọmọnìyàn ká sì

0: Owo Baba Nelson. King Bravo. Kọlọ to so wa kale nu okorin ari
1: uji ma ko sa lori ta wa
0: je me tu ma mo pa wa la lale
1: we o si la ye mo
0: alo
1: uji ma
0: lodo akeji ade hello
2: hello ekwesu
0: o ekwesu eseun o
2: ekwata agbadun yin ratapata ni o
0: thank you ta lo gbadun wa yi
2: I am Daniel Ratapata, Olulufe yin o
0: ese o ana fo fun e wa na fo fun yin
2: I ma so mu dara po. Internet is in. Regulation after lo. I ma so mu dara po.
0: Ah. Oda, ko buru. Awo yen Pastor Roti mi para airport re. Awon Timothy ma laji ade amo.
1: Idi gbose kiki le si awo gbagiri.
0: Ale pepe. Soro King gbo.
1: E ma gboro mi eyin agba.
0: Krim
1: eya mi ni.
2: Lambo.
0: Se tagbado le fe ni abi ti baba?
2: Lambo.
0: Do gbe le lo kiki aware yen.
2: Eh pe tu angbadun yen ina gbadun ara yin.
0: Ah mi Jesus ta lo ngbadun wa.
2: Lati Muslim ni ope mi lo nsoro o.
0: Iko ni semi yin.
2: Amiru. Ati ara pere ban ki clever ati ra so kuti o.
0: Gbe le ngba, gbe le ngba.
2: E ba ki
0: mo pe ati gbe mo pe pe pe pe. Tudu gba gba tu gba. Agbolengba
1: Akoju tulu ara o ba je na suru si
0: Ejo tu wiri wiri
1: o do yi se be
0: Ah Olu yen o tu je ke bi e pa mi o Se da lapo mo Oluwa O mo Oluwa ko to po mo botuje
3: Baba
0: Ah o mo Oluwa ngba na Hello
4: Yeah you
0: Yes sir
4: Yeah you
0: Ege
4: E ka so
0: O ahin
4: Ifeyin lo so la tajibode.
0: Tajibode, elegbe school e college e ma se bo buku buku, en gbelegbe UI.
4: Yo.
0: Eh. So ma ji e yo.
4: Ifeyin mo fezo ni ni pa Iran. Oto America nje ka won support awon wa bo mostly awon yin ma support won we English.
0: Ah, sympathy.
4: Mostly ri back up awon supporters ni mo yin ni group won.
0: Yes.
4: So,
0: I want to hear Muslim brothers. You know, I want to support.
1: Oh, Nana, oh, Nana.
0: Eh? Salam. Surati, what you can do? Surati, what you can do? Eh? Kiri Kamaka. Kuri see you, ni?
1: Oh, yeah.
0: Ela, oh, my word. Emi, no, kwa, tu, kulo, ni, kuri see you, ni? Hello. Kuli alawo ni ti wa. E ka so ka ta sale ke.
2: Ah, oro e mo fe su ni on da lu ko lu ara, le de nko.
0: Ah, e ni
2: ko ro ogo.
0: Ojo dale. Ah, ah, o gbe. Eya gbe yen pe di enu ni eni baba.
2: O ti ri ni na o.
0: Ah, inu oko na BBC. Ah.
2: Ah.
0: E se sa. O ma le kan benu awon omo iya mi. Oh, lori odo pagodi si buzba lasu kan mi ibi ti mo je irede ti e ma tu gboro mi wa wonu gbo mo
1: oro mi do ni
0: se do lapo mo ire cricket
1: e ya mi leti
0: fun ra won na mo fo wa ra won pe ku ti opa won o mo ko si
1: boro bo
0: awa ta ti mo yara bi tan wa iwo
1: ọ̀rọ̀ mi dorí
0: mo sọ n gbagba aye igba ti o ti sin tẹ́ pẹ̀ lẹ́bọ̀lá yọba yẹ bọ̀lá àwa mọ̀ jẹ ọ̀fọ̀n láyé o
1: pàkútó láti máa pẹrẹ
0: ẹ̀dá olóṣè asin
5: ọpẹrẹ mo ni la
0: wọ́n pọ̀ emi ọ̀fẹ́ morúkọ ibi ọba ti pàdé ikú ni àbúrò mọ́ fi jámánì mọ́ fi pẹ́kú òrírí yóò ti fọ́ agolo tí ìlà mọ́ ń lò a ti fi rọ́bà táyà a ti gé a fi gi sẹ́gbẹ̀gbẹ̀ ó sílẹ̀ ọwọ́ a fi ẹfọ́n tó ti gbẹ́ lẹ́nu ṣóńṣóń ọba fẹ̀yìn sí àbájẹkù oúnjẹ kan ọlọ́run tó sọ pé ikú ọ̀rá nìfẹ́ sẹ̀ sí àwọn sáré bọ̀ ọba ti gbẹ́nu lẹ́yìn báyìí kọ́rọ́ ààyè láàmú ọ̀rọ̀ àṣì díẹ̀ ní àti bí ìrùkí lọ́kàn fínà lẹ́ni pọ̀
1: wọ́n máa
0: kú tí nàgbẹ́rọ ayé bẹ́ẹ̀ rí tọ́lákùnjẹ́ ń kọ́ ayébá ọlọ́mọjà arógún nàìjíríà ọ̀rọ̀ lè dọ̀rọ̀ pé nùgbọ́ ló bá bá gbé kò ní wọ́wọ́ yìí máa ṣe táwa ti pàtó báwọn
5: a tọ́ gẹ̀dẹ̀ ju nǹkan mìíràn lọ
0: kí ní kí wá ní pé àwa ìwé ti liver epo o àwọn kan lè ló kéré ju o tó bá ti sun tó ti wì tán àwọn àfikún dẹ́dẹ́dẹ́ kọ́ mọ́jú náà kẹ̀kẹ́ ní ọ́ tún wé ọṣẹ tí wọ́n lò nulẹ̀ ó fi kẹ̀kẹ́ gbòye ẹ̀ ó wà wó kúta ó fi yá tó bá ti dúpọ́ fẹ́ mọ bó máa wọ so òkúta ńlẹ̀ ara àwọn nutrients ló fẹ́ mọ fọdánú ọ wà mú ẹ fán ó ti bọ̀ níbi ìsàlẹ̀ yọ pàdé níbi ẹnu àbí bí aya ọ wà tiẹ̀ fún mi ìbọ̀ lẹ́gbẹ̀ẹ́ bíi cross.
5: ajẹ́ tegun
0: mo ṣe wà lápò wá fiyọ̀rá ibi ìrù ló ti mọ tọwọ̀ lórí iná pé sọ́ngbẹ o ti jà láyé kẹ.
1: ìjà páàtì ni wọ́n gbéra lábúlé ìgbà tí wọ́n dé inú oko ọdẹ ti mẹ́ràn ọdẹ ẹran òkè tẹ lọdẹ mú.
0: òkè tẹ àìmọye wọn.
1: bí wọ́n ṣe dé dúpọ̀ àbúté.
0: a ti dúró lójú sẹ́ mọ́ sáré bọ̀ mọ́ sáré.
6: ọkùnrin yóò ròyìn ọ̀rọ̀ oko mọ́mọ́jẹ́ kókó tún máa pè yẹn padà.
0: ayé oko dùn bàbá mi ayé oko dùn.
6: ayé oko dùn. ẹ tó máa fi ègbèyìn ṣe pẹ̀lú wọ̀rọ̀wọ́.
0: ọlọ́run o god ayé tuntun.
6: àgó.
0: olóṣè àgó yes.
6: oko dídú.
0: yes sir.
6: àwọn ọ̀kẹ́rẹ́ aburukú ẹ tó wà lára bà.
0: ọlọ́run o.
6: oko dùn lóòótọ́ oko dùn àtúpadà sílẹ̀ náà ni wàhálà.
0: ó léwu báyìí. ó léwu. proper village man ni mi. bàbá dádì wa làmìlì ọ̀run rẹ̀ yóò rò pé torí ọlọ́run láti máa ń tẹ̀lé wọn lóko ebi lóko lóró àìlóko jìnnà oko orogun lọ́dà ibi kòkó wà. aba ti ba sa tiẹ aba mu ẹ mọ da àwọn kòkó ònú aba ti mú tán a sọ nù kí ẹ ló ẹ ká sọ.
7: lẹ́bà wàhálà nǹkan kan náà lèmi àti yín wà ọlọ́run bá ń gbọ́ kò sí ìyàtọ̀ láàrin rẹ̀ àti bẹ́ẹ̀ ṣe gbóko lèmi àti gbogbo nǹkan tẹ́ ń darọ kọ́kọ́ pàmílẹ̀ rẹ̀ ni.
0: gbogbo ìgbésí ayé mi oko ni.
1: ó ní ìpè ó bẹ́ẹ̀ dàbò túmọ̀.
0: primary school mi ìgboro.
1: pẹ̀lú
0: primary school oko mo ti bẹ̀rẹ̀ mo lọ ọdún mẹ́ta primary one ní st peter anglican yes st peter anglican primary school ọ̀gá so.
1: lọ́dọ̀ ṣe ẹbí òwe.
0: ọfẹ ṣe interview.
8: kò yé mi ọdún mẹ́ta.
0: ọdún mẹ́ta mo lò ní primary one sọ sọ wo interview yín dáhùn.
8: kò yé mi.
0: ẹ bá tọ́ báyìí kì í mọ ṣe ṣe fẹ́ gbára yìí.
8: mo fẹ́ gbára yìí.
0: wọ́n ń pe bọ́ọ̀ì kan ní wàsíù láti aba lọ́ba ibi tá à ń pè lába ṣe kò lè rí lẹ́ra mẹ́ àwọn nẹ́ta àwọn ọmọ alọ́ba lọ́ta wọ́n ti tapagun náà tán wọ́n pe bọ̀bọ́ yẹn ní rashidi láti alọ́ba àbúrò ẹ̀ ní classmate mi mo pa ayégbà yẹn omi kékèké lè kálukú máa fi wẹ̀ ọmọ ẹ̀ máa ń tọ́ fírí ni màṣáàni okó lẹ́gbẹ̀ẹ́ mi kódà kó lè jó ọkùnrin kan obìnrin kan kò lè jókòó tì mí màṣáàni le tó bá ti lọ pe rashidi bàbá ẹ̀ rashidi wà nà tèmi bàjẹ́ so kì í jẹ́ skúù mi lọ ìwé yẹn ò sì lọ́kàn mi mo tún torí ẹ̀ sàkóò class the following year náà mi màṣá sunkún lépe mi lọ skúù mi lọ skúù ọmọ ìkéré mi ìlẹsọ tó ń lé mi skúù rashidi ló jẹ́ kí n lọ ọdún mẹ́ta torí wọ́n tán kọ́ mi ò yé mi rárá so o ti gẹ́ẹ̀tì bẹ̀yẹn ọ̀rọ̀ ọjọ́ ẹ́.
8: so skúù bùlì ti pẹ́.
0: ẹ mo kúrò lóko mo kúrò ní ọ̀gá so mo wá gbòòrò mo sì ka díẹ̀ ní gbòòrò láàrin àwọn èbó náà wọn kaná sí primary school mọ́nà tán ìbàdàn mo sì kó bẹ́ẹ̀ mo sì kọ́ sí gbó eléyìn mo tún kó bẹ́ẹ̀ mo tún kọ́ sí private secondary school láti bẹ̀ a sì wá bẹ̀rẹ̀ ní àárẹ̀
1: o bá di
0: poli méjì yunifásitì méjì
1: ẹran tí
0: torí ẹ di professor
1: máa gbé lọ ìgbé tó gbọnú gbọn lẹyìn ẹ mọ gbọgbọn tí a ń pọn.
0: àwọn victor ni ọmọ kayokun lè para ẹ jẹ ká bá sọdọ àwọn ọkùnrin
9: igbin ni oran oju irin lo o je go ma biri lo ija bagba be igbin ma
0: dele bravo baba o ya ona ta lo ku ba ya si bayi jomi game e ti du mo o we mi na ki ma wo yan le soju le meji ni ka lo wa tun ni odi oni si baba Oh, yeah, that was about this. Next week, I'll not swim, Bobo team.
10: Next week,
0: you don't. Next week, I thought you
10: watch,
0: I'll not swim, Bobo.
10: Yeah,
0: yeah, yeah.
11: Videographer, baby.
0: Oh, anyway. I just can't wait to quit. Oh, yeah, come on, I'm occurring. Koboli at his very. Who go first?
12: I got to go, I bet you, Morin.
0: I got to go, I bet.
12: Muni ohun ti o wa nbe
0: okay ko le fi so ni oko afo
12: mo ro wi pe fitina do sele si alatako
0: o gba won ede lala yi
12: ko boli latara ifarapa to ti ni siwaju ko to de gbe won le gba semi final lana lo fun ko boli ni ori ofe lati le so pe boya ohun le koja lo lo ni worowo ti o ni si pe boya enikan kan yo le ta ko sugbon nkan ti mo kan ri nibe ni pe gbiyanju ko boli lati igba ti kini ohun to ti bere o fi die mule o je ka mo igba to stop Alazimi ni o igba to no to stop tien gbogbo awon atoje pa awon alatako to na stop mo fe le so yi pe boya organ Alazimi ni kan lo fe je pe o je nikan to si tu gbe won ju awon iyoku lo to je pe ohun stop te ta le fi pe boya eleyi na o ti pade awon kan duloto Alazimi na o je nikan ta le gbese gbe awon sheriff yan sugbon bi gba ti wa alati wa ti opolopo awon agbaba won to je apeni ta peni eyan lalanu dije je pe elomi ti jade siwaju ko to de pe dije go le bere ara elomi jade nigba ti enikan kan ko focus si ohun lo fa ta mi o go da organizimi te po na ti wa nbe die o da o na tu fe wuoju awon iyoku lo so ni abibe yen lo to ko boli o se dada pelu bi to je pe o ba nkan de du ka wa pada sori alatako re yen sere Sherry Kama wule kuro tan wa je award number 3 iyen ta ba so nigba ti Sherry ko nsere lo ba de bi bayi opolopo en lati foju si lara en tari gbe nbo ni pe kini yen nigba ta ti ri wi pe opolopo awon to je pe won jo je bi ojugba ti ayo won tu oju lo ta ba won de bo sumo die ti onikalu ko won ti a ti bota si waju asiko yi ni mo fi mo wi boya Sherry wi to je bo seku na ninu dije yo lo sabala si gagba o de ti a wa de be niyan so ka mo wule fi wahala gangan pupo si be mi ori nkan kan to je bo wa loro boli sa
0: e wo woman to bi my light here pink yen cherry nu e
12: mo di be kuro
0: ala e kan lodun la won mo ni gudu won mo de won mo wo da pada nu le ni
12: iro ti eniyan yen na pe ni
0: ti won fu loruko
12: brazilian yen ni
0: abi bi ni maculate tu ti de o
12: abi spain yen
0: cherry cover
12: so pelu bi nkan de se bo se nba bo yi mi o ri ko boli gege bi en ti oro yen le fe po ki ayo ki asko de kan fi gba boya ko mo wo boya bi set five abi nkan kan sugba mi ori nkan kan nibe yo ke boyo le mo ko boli stop us very o le mo po ni bo mo gba yi pe spain of yo je
0: spain of je se ti ma bo lodo ku ti abi ferrari ni oda ferrari
11: odokun
0: gbogbo ju lo wa lara spain of including me sugba ko boli ko play semi final only resting time so can't
11: o count only enough time lati rest yato si zero for to gba set merin ko to di pe ohun ja ja ko music ni pele semi final so o si rai lati fi simi ju lalaye nse

0: Ọmọ mi ń lọ ibi iṣẹ́.
1: Iṣẹ́ náà ni.
0: Iṣẹ́ ni.
1: So now ká padà sórí tennis náà bàbọ̀. So èmi wo ni o bi pé Koboli láì máa participate nínú ìpele semi final tí ẹ yàtọ̀ sí Zeref tó já tó wọ semi final tó play four sets. Ó jẹ́ nǹkan tó máa fẹ́ nira díẹ̀ fún láti face Koboli. But still experience Zeref máa count
0: nínú. Olúwa Obiola sí.
1: Ìpele àṣekágbá ẹlẹ́ẹ̀kẹrin lélẹ́yìí tí Zeref máa ti kópa nù ẹ̀. Ó ti kópa nù mẹ́ta sẹ́yìn tẹ́lẹ̀ tó dẹ̀ dàbí wípé ó pàdánù mẹ́ta lẹ́yìn tó pàdánù sọ́wọ́ ọwọ́ Dominic Talo Paranu sí ní 2021 ní US Open kó tó di pé ó lùzì sí ó lùzì sọ́wọ́ Carlos Alcaraz àti Yannick Sinner ní final méjì tó play sẹ́yìn but first time lélẹ̀ tó máa play ẹnìkan tí ò kí ń ṣe ń tẹ́ máa sọ wípé ó ní kìmí àbí ó ní agbára tó nígbà tí competition yìí máa bẹ̀rẹ̀ Zeref ní second seed lẹ́yìn Yannick Sinner torí Carlos Alcaraz wà òun ní second seed tó ní third lórí ranking so òun ló ń bọ̀ nínú competition yìí kéré bí second seed. Òun èmi dẹ̀ wò ní wo bí pé lóòótọ́ náà Koboli náà kì í ṣe ìran rírọ̀ number 10 òun ní 10th seed player nínú competition yìí ní ọdún yìí so kì í ṣe pé òun náà jẹ́ nìkan tó yẹ pé ẹ̀kan lè sọ wípé ẹ̀kan fẹ́ fọwọ́ rọ́ sẹ́yìn or anything but kò lẹ́xperiẹ́nsì final first major final tí ó máa wọ̀ ní grand slam lélẹ̀ ní ẹ̀ fún Koboli so fún Zeref ó ti wà ní limelight pé ó ti tọ́dún mélòó kan tá a ti sọ wọn pa wípé Zeref ni o at some point in time à ń sọ wọn pa wípé káwọn.
0: Bàbá ìtì lù lẹ́ẹ̀mejì yíyà yìí.
1: Yes wọn no wọn àti Koboli sì nà ní nínú ọdún yìí ní
0: orí play. Ànàmọ́lé gan.
1: Ìyá Koboli nà Jamin.
0: Ẹni mò ní Chibepun.
1: Ní àárín oṣù méjìlá sẹ́yìn àwọn méjì kojú ara wọn lẹ́ẹ̀mẹrin Zeref nà lẹ́ẹ̀mejì Koboli nà lẹ́ẹ̀mejì but recently Koboli sì nà lórí clay. But fun Zeref emi wo ni wo bi pe o ma really get the biggest chance to ni because
0: lifetime opportunity ni
1: lifetime opportunity get be so best way that's put eniyan ko si other way because fun e lati je wi pe at some point in time ninu career awon eyan so nipa wi pe iwo ni wa gba bate re si awon eyan bi Roger Federer awon Rafa Nadal kankan ni time kan iwo ni o ma je next Novak Djokovic ni ogo time yen ka won meji kan de wa out of nowhere Carlos Alcaraz ati Novak Djokovic atun ati Yannick Sinner ki won de wa gba me lowo but now wa tun ni chance lati wo final ki se pe kankan na meji lu fe face ti o ba ti gba ile o le ma le re grand slam kankan gba won career because o wule tin sumo 30 29 ni so emi wo ni wo bi wipe experience yen ma count fun o ti lose final meta se wa tun lose ele ko le je kawon yen ma pe failure ni abi wa lo ni gbogbo nkan tan lati lo ede wo last two finals eh final to play last against Carlos Alcaraz ni right pe ni France na ni o na Carlos Alcaraz lo 1-2-1 o to di pe pada wa latẹyin wa one first final na ni US Open o ti lead 2-0 o to di pe pada wa na so o ti go through awon heartbreak yi at awon pain yi ó ní ìdí láti lọ kojú Koboli tàbátàbátá kó dẹ̀ mission kó ná Koboli ni.
0: Ọ̀nà ẹ ṣeun gidi gan ni adúpẹ́ lọ́wọ́ yín clever mo níbèrè I mean kutu mo níbèrè kan Shwalinska 24 years Andreva 19 Ibo lọmọ 19 years Nigeria wa báyìí.
2: Ọ̀pọ̀lọpọ̀
0: náà. Ká kódà yálò 24 yálò 24 torí ó súnmọ́ ara wọn yálò 24.
2: Ari 24. Aru 24 Nigeria don gba bọọlu lọ o wa ni
0: so official Ijabiri village
2: super official iru awon bajibade iru awon gift monday
0: village mo so mi so official
2: village won bi 20 something se ni o si real ajibade si kere awon gift monday an ko si kere
0: ta si da ajibade si kere
2: I know omo blocking for why
0: Deborah
2: Abiodun mo fe so Deborah Abiodun
0: àwọn àti àwọn ọmọ ọmọ ọmọ
2: ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ
0: ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ
2: a ṣẹ̀ṣùrò pé rí ìlèjì wọn ni wọ́n ṣì ń lò torí ìgbà tí wọ́n fi mú wọn lákẹ́dẹ́mì ìgbà tán play lẹ́kọ̀ọ́ mo rò pé wọn mi rò pé wọ́n ṣì lè manipulate ìlèjì wọn yàtọ̀ sáwọn tí ń rí látẹ̀yìnwá so mo ṣì rí pé wọ́n ṣì ń.
0: Irú ìsìlámì àgbà ò lè tí ju bíi 12 lọ.
2: Gba mi kò tí ì lè tó bẹ́ẹ̀.
0: Ayé ìlẹ́ nígbà tó wá gbọ́mọ wá rí program ẹ mọ̀ pé ó ti dàgbà wá gbọ́mọ wá ṣègè.
2: So ká bọ́ sórí ti Koboli àti Alexander Zverev tí wọ́n fẹ́ gba final yẹn tó bá ti ń di lọ́la ẹ rí wípé fún Zverev ó ní àǹfààní tó pọ̀ ìyẹn láti gba grand slam torí pé bí finals mẹ́ta sẹ́yìn nísìn ó lulẹ̀ ni mo lè rí pé opponent Koboli lóòótọ́ òun náà ké kò ẹni tó bá ti wà ṣíkágbá irú tó jẹ́ pé single man show bí tennis àbí table tennis àbí
0: nǹkan kan
2: a lè sọ pé bí a kò fluke ni tàbá yọwọ́ pé bí a pẹ́ opponent ẹ̀ ní farapa tó fi débẹ̀ a lè yọwọ́ ẹ̀ kúrò ká yọwọ́ yẹn kúrò gbọ́n eléyìí náà ó ṣiṣẹ́ dé àṣekágbá ènìyàn Koboli a le so pe ba pe tori pe o wa inferior si Zverev ka ni pe a ko le fun Zverev ni Israel pe ko kan ride lo ba yen ko ko kin se se be yen te on tennis lopolopo gba e re pe ngba ta won bi awon Nadal gan kan ton se dada iru awon
0: Dominic agotitan
2: e ngba ta won na se ntape lori amo a so pe a ko se n to le koju won nkan kan bayi o sele sugbon ni se ati pe owo ti paro agbara ti paro owo
0: awon
2: kini kekeke na awon ton se
0: don le bo no e mo bin ojo tin lo ni eh ki fele ma se bye fawo yan ejo en to ba le sari ba mi pick kini ka mo ba se ni opolo kini se ejo ti dolapo ba je class teacher kini o je ipin awon student e en to ba mo bi ti mo lo to ba ju si la ni seju kerete
1: won ma mo wi
0: oya
3: legbodo
0: wa legbodo okay e seun se ari mi amo wa paro school ni se ko o ti bo badu ari mi ki la mo ba ri o legbodo la ba

0: yọ láti ìlàrè. Máa gbọ́ kíkí ẹyẹ tara àwọn yá gágá. Sì kíyèsí òkè rere nì. Níbi tí àwọn ọmọ aráyé ti ń fẹ̀rín lòba tiwọn. Kò sóhun méjì tí wọ́n ń gbọ́. Bí kò ṣe. Ìkànnì ìfẹ̀yìn ẹ̀. 32 FM 94.9. Èmi rè kí oníbùdó ló sọ bẹ́ẹ̀.
1: We play the greatest hits of yesterday. Today.
2: And if you think about it, even tomorrow, 32 FM.
1: 94.9. We don't just love the music.

0: nírọ̀lẹ́ òní kí mọ̀ kí alàgbà ọmọ́tòṣọ́ Fẹ́mi Abdulaziz ẹkúrọ̀lẹ́ o.
1: ẹkúrọ̀lẹ́ sá o, ẹkúrọ̀lẹ́ gbogbo ilé.
0: Ako bí ojú ọjọ́ ṣe rí ako àsìkò yìí lónìí lórí ètò àgbẹ̀lọba iṣu gbíngbìn bá a ṣe gbin iṣu òun náà ni ohun tí a mọ̀ gbé yẹ̀wò ní ìrọ̀lẹ́ òní lórí ètò àgbẹ̀lọba bá a ṣe gbin iṣu. Bàbá tiẹ̀ ní ká gbin iṣu báyìí irú ilẹ̀ wo la gbin sí, ṣé ọ̀dọ̀ wa ń bì yìí, ṣé iṣu lè wù mí? Torí ìgbà míì wọ́n ní àwọn òkè ogun ni ó dàbí pé tí wọ́n bá gbin iṣu wọn yóò ta dáadáa ju àwa tá a wà lápá bí i lọ. Ṣé àwọn ará òkè ọya náà ò lè gbin iṣu ni, tàbí àwọn ará ẹsẹ̀ odò, tàbí àwọn apá ibòmí? Ṣó lápá ìlú tí wọ́n ti lè gbin iṣu? Irú ilẹ̀ wo gan la ti lè gbin iṣu?
1: Ok, yóò dà fún yín olóòtú. Gẹ́gẹ́ bí a ti mọ̀ pé iṣu jẹ́ ọba àwọn nǹkan ọ̀gbìn, a máa ń pè ní king of crops.
0: Okay.
1: So fún iṣu gbíngbìn, nǹkan àkọ́kọ́ láti ṣe ni pé a gbọ́dọ̀ ṣe land selection tí à ń pè ní mímú ilẹ̀ tó dára fún iṣu gbíngbìn. Ta bá dẹ̀ wo orílẹ̀-èdè tá a wà yìí Nàìjíríà, a ní opportunity climate, our opportunity weather tó dáa. So bọ̀ iṣu jẹ́ nǹkan ọ̀gbìn kan tó máa ń sa ilẹ̀, tó dẹ̀ máa ń sa environment náà. Tẹ bá wo generally yam belt zone tá a ní ní Nàìjíríà lónìí, a lè sọ̀rọ̀ Benue State, a lè sọ̀rọ̀ Taraba State.
0: Okay.
1: A lè sọ̀rọ̀ Ado Ekiti tí wọ́n ní iṣu tá ń pè ní Gàǹbarí. A lè sọ̀rọ̀ Ọ̀ṣun. Pàmàbàrí ẹ̀ ní agbègbè wa ní West ń bíbáyé, a máa sọ̀rọ̀ Ọ̀yọ́. Tàbá wọ́n sọ̀rọ̀ Ọ̀yọ́, a máa ní láti sọ̀rọ̀ nípa Ọ̀yọ́ North.
0: Okay.
1: Tá à ń pè ní òkè ogun.
0: Òkè ogun.
1: So ó jẹ́ agbègbè tí wọ́n ti ń pèsè iṣu tó jẹ́ pé across Nigeria ń bíbáyé.
0: Okay.
1: Ní òkè ogun ni o, pẹ̀lú àwọn ibì kọ̀ọ̀kan tí mo ti dárúkọ yẹn, the rate iṣu tó ń jáde ńbẹ fún àwọn èèyàn láti consume ó pọ̀ ju àwọn other environment lọ ní Nàìjíríà. So léyìí tí ó jẹ́ pé àwọn ìlú tí mo dárúkọ yẹn wọ́n ní àǹfààní púpọ̀ láti dáko iṣu ju àwọn state yòókù lọ.
0: Okay. Kí ni ìdí tí ó fi rí bẹ́ẹ̀?
1: Ok, ẹ ṣe olóòtú. Iṣu ó jẹ́ nǹkan ọ̀gbìn tó jẹ́ pé ó ní àlùbáríkà gan.
0: Okay.
1: Nípa ìyẹn, ó jẹ́ nǹkan ọ̀gbìn tó jẹ́ pé ẹ gbọ́dọ̀ múra fún dáadáa. Iṣu kúrò ní pé torí pé àwọn èèyàn ń dáko, èmi náà wọ́n á fẹ́ dáko, tí wọ́n á fẹ́ gbìn ní iṣu. Lákọ̀ọ́kọ́ ná, planting material tẹ máa ní ìdí gan láti gé ẹ̀tẹ̀ kò ń sowó kékeré. Pẹ̀lú àwọn activity tó kù tẹ tún máa ṣe lórí ẹ̀. So iṣu jẹ́ nǹkan téèyàn gbọ́dọ̀ ní ìmọ̀ nípa ẹ̀, kéèyàn tó sọ pé ok mo ń lọ sóko, mo fẹ́ dáko, oko kí ló fẹ́ dá, oko iṣu ló fẹ́ dá. Ó gbọ́dọ̀ jẹ́ nǹkan téèyàn gbọ́dọ̀ nímọ̀ nípa ẹ̀, torí pé iṣu jẹ́ nǹkan tó yẹ pé nǹkan tá à ń jẹ náà là ń gbìn. So bí ọ̀rọ̀ iṣu ṣe jẹ́ nìyẹn.
0: Kódà ẹja bọ́ sórí ṣé iṣu ní varieties, a mọ iṣu ìgbodò, a mọ iṣu funfun, oríṣiríṣi iṣu ló wà. À ń gbọ́ ìwura, à ń gbọ́ gbá irú àwọn iṣu wo, varieties wo làwọn iṣu?
1: Ok, ẹ ṣe gan sà. Lákọ̀ọ́kọ́ ná, a máa sọ̀rọ̀ nípa species of yam.
0: Ok.
1: Ẹ má bínú pé màá ní láti máa lo àwọn
0: èdè. Ẹja mọ̀ lò, a mọ̀ mú mọ́ra wọn.
1: So a ní different species of yam, but àwọn tó jẹ́ pàtàkì jùlọ tí à ń consume,
0: okay,
1: tá a dẹ̀ ń gbìn lọ́dọ̀ wa ń bí báyìí ni a máa sọ̀rọ̀ rotundata.
0: rotun data.
1: That is Korea rotun data, which is isu fofo.
0: Okay.
1: A ma soro Diaskoria alata. Ta n pe ni isu ewura. A ma soro Diaskoria kinesis. Ta n pe ni isu igangan.
0: Okay.
1: Tabi ka pe ni yellow yam. A ma soro Diaskoria bobifera. Iye ma n dabi alubosa. Iye a ma n ka iyen ni.
0: Iyan tun kasu.
1: Be ni sir.
0: Bigba ta ba fe kan mango.
1: Bigba ta ba fe kan mango, Diaskoria bobifera.
0: Teyan ni gbe, teyan ni wa lati le.
1: Ah ni wa lati le. A ma pluck e bayi ni.
0: Okay.
1: So, a de tun ni Diaskoria at least awon marun ti mo sha ti daruko yen. Awon yen lo je gbogi julo ti a ma ri ni agbegbe wa nbi bayi. A de ni awon mi tan pe ni wide.
0: Okay.
1: Awon wide kan wa to je pe won ti domesticate to je pe won ti ise lori e de bi pe a le se ko de jina. No, Sugbon Diaskoria rotun data ti mo wa kokko daruko yin. Ta ba nsoro nipa economic importance o je akoko.
0: Okay.
1: Ni agbegbe Ijebu, e ma gbo ton ma daruko ikokore.
0: Then.
1: So
0: ewura ise ewura won mo fi
1: se ewura na fi yen se o je ki ise ewura na ko na tun ni anfani gan.
0: Okay.
1: So ta ba lo si agbegbe awon data edo yen awon yen ati awon ile Igbo kankan awon yen feran kan ma gbin kinesis ti mo pe ni yellow yam yen.
0: Okay.
1: O igangan
0: la ma
1: so meta yen based on economic importance.
0: Okay. Oda ejo ka to rin jina ewo ni awon won pe isu kan ni su Abuja I to bi bayi apa abo lohun belong sinu meteta yi atawon isu ta mo fi se eko su wanle ana.
1: Okay. Isu Abuja ati awon isu eko su wanle ana o belong si species rotun data ta mo si isu funfun.
0: Okay.
1: Ibi to belong si si
0: eja wa bere si ni so pa fe gbin isu osu wo asiko wo odun gba wo la mo gbin isu ibo ojo ni igberun ni abi osu wo gan pato
1: keke se olotu ani anfani lati gbin isu ni emeji ninu odun.
0: Okay. Kan
1: ani season A ade ni season B. Season A ohun la mo si lati March titi di May. Okay. Ale gbin isu wa. So elekeji apa keji ni lati November December de arin January a tun le gbin awon kan. So o wa lori pe a ma n pe nkan kan ni early maturity and late maturity.
0: Okay.
1: So awon tan gbin ni akoko November December yen awon yen ni o ma n jade ni July. Ta ma n pe ni egbodo.
0: Okay.
1: Awon yen ni bi lasirin efuru te ba di agbegbe Adu Ekiti generally won bi sukan ni gambari. Won feran isu yen gan de bi wi pe te ba mu eya isu mi lo si agbegbe won be yen ti o kin se gambari yen won ni fi taratara gba.
0: Okay.
1: So awon apa yen la gbe ni November December January. So idakeji ni awon ta n gbin ni March April May. So awon yen on la ma wa ni December January. So isu de tun ni nkan kan nipa pe te ba gbin isu to je ko je isu gbin ni November December.
0: Okay.
1: Te wa lo gbin ni time ti o je igba ojo o le ma se dada. O le ma se dada tori wi pe awon ti mo daruko yen efuru ni o lasirin ni o gambari. Okay. Awon yen ni opportunity kan wa ninu le e n pe ani ni ojo ni December.
0: Yes.
1: Ani ni ojo ni January. Ani ni ojo ni February. So
0: yen gbo ojo ti mo yi pada o
1: tojo ojo ti mo yi pada. So ta ba ti gbin awon eleyi a le den. Ko ma ba le orun to nbo latoke.
0: Okay.
1: Ko ma ba fi le gbona mo jujuju lati je ko joba sinu le a le dan won ojo akoko
0: ejo sa ko bi ni abi bo
1: tori okay nipa yen a le gbe sori ebe
0: okay
1: ni ti an pe ni mans a si le gbe si ori ridges iyen poro ti awon
0: okay
1: awon ton se farm mechanization
0: okay
1: ton fi machine ton fi ba wa ko so a le se iyen na so awon ta n gbe ni November December yen ati mid January la gbede awon yen agbodo le dan won tori pe orun to wa loke a po ni asiko yen so lati wa ma je ki isu wa ko joba agbodo le den debi pe a je ki ibi ti su yen wa ko ma tutu titi di titi ti yo fi di pe o to asiko lati sprout jade ko wu iyen bayen sugbon awon ti a n gbe ni akoko March April May awon igba yen ati ni ojo die die so iru awon yen sin fa ale ge awon yen ni ebu ka gbe won believe awon yen de tun ni pe ori nikan lo ma nwu ni bi isu rara gbugbu ara isu lo lewu
0: gbugbu ara isu atori ati
1: atori atarin be ni
0: e ja rojo oja ka pada dina ambo

0: 32 FM, 94.9.
1: The FIFA World Cup 2026 is here. Watch all 104 matches live on StarTime, from the opening match to the final showdown.
2: And this time, it's not just watching, it's watch and win.
1: Subscribe or buy a StarTime decoder and stand a chance to win the 10 million Naira grand prize, plus many exciting prizes nationwide, with subscription packages starting from just 4,000 Naira. Recharge now via StarTime's app or visit any StarTime's office or dealer outlet near you.
3: StarTime's, enjoy digital life.
4: Sonia tomato sachet. Yes, it's true. I love Sonia tomato sachet. The color is so red, so thick, so tasty. When I use it for my stew, jollof or spaghetti, the color shines brighter and food becomes tastier. Sonia tomato sachet makes meals delicious.
5: Calm down, make everybody talk one by one.
6: All this network just they suck our data. Person go subscribe for night, data go finish for morning. Which kind of life be this self?
7: Everything just they increase. Data will they buy 2K. Now, na 7,500 Naira. Now life be this.
5: Calm down. All this complain where we they complain about network. I hear say MTN won't take time explain how data they work when it enter your phone.
8: I talk am. We don't catch them.
9: Yeah, when?
10: MTN don't observe all una complaint and them they invite una make una come judge this matter with your own hand on the 6th of June 2026. Or ya open YouTube, search for MTN data on trial, make you watch them live and direct. Na MTN, they bring una data on trial.
11: Fuji so reni ko ra leti ki o se ni ojo ola to fokobale abi o ti le gbere ile kan tabi ile anipamo ile se substance property lo ti fi anfaade sile fun lori ile wa ti Orange Estate ni agbegbe ologun eru ni joba abile edo ni lubadan pelu million meta naira lawon agbegbe to joju pelu eto abo to peye bakan na ni Bango Estate lojo ona Lifeport International School akufo ni lubadan to na je million meji naira ko mo rara be lo sun won fun mo lebi papam pari benite Apple Estate fun eni ba wi bi ti aye irorun to pin si million mere naira only for anybody that see him. Laya won lola. A boloke lua. Lagwa yegu. Lojo no lojuro. Nelu bado. Ah yes so dear de. Oh wa la rio shimefa. Kusiwa la kusi ariyo. Eko sama son wono. Well we roll kesik by le ye kweli for kobale. At si wetu yonju. Ile mechi lunta wara wara tele. Tututi wole. Neya joya jo. Millionu meta. Millionu mechi. At millionu mary naira onilewa. Ijafara lew. Fenitoba mo yun to dara. Wa mutire. We wakia kia luni. Lori 0916-461-5000. Sabi 091-155-500. Sabi kia kosewa ne Laughter House. Uri ukitente premia Mokola ilu bado. Sasan property. Urule fute seguto.
12: Emi omo yin na ni o Jolly Jani mo wa nita bayi lati le mo bi awon eyan se se da mo Maggi chicken flavor si oya espelli celery
13: S E L A R R I E salary
12: ah boda mi espelli no di salary oya lopin igbiyanju espelli turmeric
14: T U R M E R I C turmeric
12: e kare pali ohun ise be Maggi chicken flavor kan fun yin
15: ohun ise be Maggi chicken flavor pelu eroja alubosa celery ati atale pupa oluyi pada ayo
16: Maja osu e lati maa gwa ati lati tele wa lori gugwe koni bani dore 32FM 949 e yee
17: Koni shume koni re Ben
18: Wait, you mean you haven't heard? Domino's and Cold Stone Mega Week is here, and this is not your regular kind of offer. We're talking your favorite hot fresh pizzas, now at prices that are just crazy. Cheesy, creamy, soothing goodness, and our rich and ultra ice cream flavor mixes without the can I afford it moments. Lunch break, sorted. After work cravings, handled. No energy to cook, say less. This Mega Week has something for everyone. So bring your friends, come hungry, and show up ready. Because Mega Week isn't just a deal, it's a full-on food party. Visit any Domino's Pizza and Cold Stone Creamery outlet near you. Visit the website www.dominos.ng and www.coldstonecreamery.ng or call our customer care line 090-8888-9999 and order now. Mega Week. Indulge your cravings.
3: You're listening to 32 FM 94.9.
9: ṣẹ́jú ní kágbé sí rédíò mi 32 FM ti wà òkè.
19: Ẹ káàbọ̀ padà sórí ètò àgbẹ̀ lọ́ba ìkànnì 32 FM 94.9 sàkalẹ̀ sí Laughter House orí òkè tẹ́ǹtẹ́ Premier Mọ́kọ́lá Ìbàdàn alàgbà ọmọ́tọ́ṣọ́ Fẹ́mi Abdulaziz ẹ ń kọ́ wa nípa iṣu lọ ẹ ní kò síbi tá a bù lára aṣu tí kò ṣeé gbìn àtorí o àti ìdí iṣu o àti àárín iṣu àti gbogbo ara aṣu gbogbo bí à ń jẹun náà ó ṣeé gbìn.
20: Pẹ̀lú ògùn ọlọ́run.
19: Ọ̀dà àti wá ẹ ti sọ bá ṣe gbìn nígbà ẹ̀rùn àti ìgbà òjò.
20: Ìgbà òjò bẹ́ẹ̀ ni.
19: Lẹ́yìn ọjọ́ mélòó ni ó bẹ̀rẹ̀ sí ní ta òkè.
20: Ok.
19: Àbí kí làwọn nǹkan tá a mọ̀ ṣe sí.
20: Tá a mọ̀ ṣe sí ok. Ìbéèrè gidi ni ẹ bèrè yẹn. Fún àwọn ilé tí a gbìn ní ìgbà ẹ̀rùn yẹn, àwọn yẹn ó máa ń tó bí oṣù méjì sí oṣù mẹ́ta kó tó máa yọ jáde.
19: Ok.
20: Débi pé àwọn míì tiẹ̀ máa ń wò pé bóyá iṣu yẹn ti jọba ni. Ṣùgbọ́n torí pé ìgbà tí wọ́n tá a gbìn ní November, December yẹn, January, kò tí ì break dormancy. À ń pè ní kó ti jẹ́ pé ready. Ẹ mọ̀ pé tẹ bá kóṣu gan sí kitchen yín báyìí tẹ ẹ fọwọ́ kàn láàrin bí oṣù kan ẹ rí tí ó ti máa yọ.
19: Yóò máa yọ ewé.
20: So gẹ́gẹ́ bí eléyìí tí a wá gbìn ní ìgbà òjò àwọn yẹn láàrin ọ̀sẹ̀ méjì àwọn yẹn ti bẹ̀rẹ̀ sí ní wù. Ní àwọn eléyìí tá à ń gbìn ní àkókò March, April, May àwọn yẹn láàrin ọ̀sẹ̀ méjì ó ti ń wù.
19: Ok.
20: Yes.
19: Tó bá ti wá bẹ̀rẹ̀ sí ní wù kí ni àwọn nǹkan tá a ṣe ṣáàmọ̀ wá bẹ̀rẹ̀ sí ní wòran oṣù wo ni yóò bẹ̀rẹ̀ sí ní bóyá yóò mọ ní wíìdì ni àbí àmọ́ filẹ̀ àbáfin ṣó ní fífín àkọ́kọ́ ṣó ní ajílẹ̀ tá a fi sí kí ni àwọn step by step tó yẹ ká máa ṣe lé lórí.
20: Ok ẹ ṣe olóòtú lẹ́yìn tí a bá gbin iṣu wa tán nǹkan àkọ́kọ́ tó yẹ ká ṣe ni pé because tá a bá wo iṣu ó jẹ́ nǹkan ọ̀gbìn kan tó nílò owó lọ́pọ̀lọpọ̀.
19: Ok.
20: Láti wá rí dájú pé a fẹ́ jẹ́ kí ìnáwó wa kó dínkù díẹ̀ ní kété tá a bá ti gbin iṣu wa tán ó pẹ́ jù ọjọ́ kẹta ọjọ́ kẹrin àwárírò ẹ̀ rí ọjọ́ karùn-ún a gbọ́dọ̀ fin ní herbicide chemical. So irú chemical tá a dẹ̀ lè lo ni a lè lo systemic.
19: Ká
20: dàpọ̀ mọ́ contact ìyẹn tó jẹ́ kíákíá àti oní díẹ̀ díẹ̀ so a mix méjèèjì papọ̀ tá a bá fi spray oko wa yẹn lẹ́yìn tá a gbìn tán mo fi ń dá yín lójú pé àárín oṣù méjì ẹ ní roko.
19: Ok.
20: Bẹ́ẹ̀ ni ẹ ní roko oko yá wà ní mímọ́ ṣùgbọ́n nǹkan tó ti máa ń dára jùlọ ni pé ní àkókò téèyàn bá bẹ̀rẹ̀ sí ní sọ pé ok mo tiẹ̀ fẹ́ dáko téèyàn ti select ilẹ̀ tó fẹ́ gbìn sí a máa ń pe àwọn nǹkan kan ní pre-planting operation.
19: Ok.
20: Tá a máa sọ nípa ok a slash a kọ́kọ́ san ibi tá a fẹ́ gbin oko wa sí lẹ́yìn yẹn a wá plow rẹ̀ lẹ́yìn plow a harrow lẹ́yìn harrow a wá sẹ̀ ridge ìyẹn fún àwọn tó mechanize ẹ̀. But ní ìdàkejì nípa àwọn tó jẹ́ pé ọwọ́ ni wọ́n ń lò láti fi ṣe gbogbo activity wọn tó bá ṣe di pé wọ́n sanlẹ̀ yẹn kan filẹ̀ díẹ̀ kó tó di pé wọ́n á kọ́ so torí àwọn seed kan wà tó ń di weed tá a mọ̀ sí unwanted plant nínú oko wa tá a ní fẹ́ jẹ́ kó máa compete pẹ̀lú nǹkan tá a gbìn so tá a bá ṣe ilẹ̀ tá a bá pèsè ilẹ̀ fún iṣu wa dáadáa ní ọ̀nà tó yẹ ká gbìgbà ó máa ń eliminate weed gan díẹ̀ díẹ̀.
19: Ok. Lẹ́yìn oṣù mélòó ni iṣu wa wà mo bèrè ajílẹ̀ lẹ́ẹ̀kan ṣáàfà ajílẹ̀ náà sí ṣé ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ọ̀sẹ̀ mélòó oṣù mélòó látò bẹ̀rẹ̀ sí ní ìfisì tàbí tààtò mọ́ fin.
20: Ok. Nípa ti ajílẹ̀ yẹn practice tèmi ń ṣe èmi ò fẹ́ràn rẹ̀ torí pé iṣu tá a bá fi ajílẹ̀ sí lẹ́yìn tá a bá wu tán tá a store rẹ̀ wọn ní ní ọjọ́ pípẹ́ láti fi le store yẹn iṣu tá a bá fi chemical sí a máa ń tètè tá a bá fi fertilizer sí a máa ń tètè ń bàjẹ́ ṣùgbọ́n tá a bá fi iṣu wa sílẹ̀ láìfi fertilizer sí. Mo fi ń da yín lójú pé ní storage time a pẹ́, ṣùgbọ́n àwọn sùn kan wà tó jẹ́ pé wọ́n ní opportunity kan pẹ́ dáadáa nígbà tá a bá store wọn. Táwọn kan dẹ̀ jẹ́ pé tẹ́ bá store wọn láàrin bí oṣù kan wọ́n ti ń bàjẹ́. Irú ẹ̀ ni gàǹbarí tán ń gbìn ní Èkìtì. Bí sùn yẹn ṣe dá tó ní àlùbáríkà tó, àléébù kan tó ní ni láti store fún ọjọ́ pípẹ́.
19: Ó máa ń tètè ń bàjẹ́,
20: kò ní àǹfààní yẹn. Ṣùgbọ́n àwọn oṣù kan dẹ̀ sì wà tó jẹ́ pé tẹ́ bá ti rántí gan àwọn bàbá wa láyé ìgbà yẹn, ẹ̀rí tán máa ń kó iṣu sí orí àjà. Tí èéfín tán bá ń dáná tí ó ra máa ṣèṣì díẹ̀díẹ̀. Tàbí kán ṣe àká tán ra so iṣu yẹn mọ́. So gbogbo àwọn nǹkan yẹn náà ó máa ń jẹ́ kí iṣu kó pẹ́.
19: Èmi wá fẹ́ padà sórí ajílẹ̀ hùn. Iṣu tá a fajílẹ̀ sí, ṣé kìí ṣe pé yóò wá rí tirin gbin wà lókan nígbà tí àwọn ẹgbẹ́ rẹ̀ tó jọjú tí ó rí tí ó jẹ́ iṣu ọ̀rọ̀ bọ̀?
20: Ọ̀kẹ́ ṣe olóòtú. Gẹ́gẹ́ bí mo ṣe ṣàlàyé náà ni pé tá a bá ṣe gbogbo nǹkan tó tọ́ tó yẹ ká ṣe láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ tó dẹ̀ di táìmù tó yẹ ká ṣe ìdó tá à ń pè ní staking tá a ṣe tá a jẹ́ kí iṣu kó máa ráre ńlẹ̀ ńlẹ̀.
19: A ṣe igi
20: oṣù
19: wo ló yẹ a ṣe igi yìí?
20: In fact, ní kété tí iṣu yín bá ti ń jáde síta kó tó di pé yóò máa pé iṣu climber crop ni, ó máa ń fẹ́bi tí ó máa nà mọ́. So kó tó di pé yóò di pé yóò máa wọ́ nílẹ̀ ńlẹ̀ kiri, ẹ ti gbọ́dọ̀ ṣe ìdó rẹ̀ sílẹ̀. In fact, tá a bá lọ sí àwọn apá Oyalon, ẹ rí i pé àwọn máa ń gbin tá à ń pè ní àwọn sorghum àgbàdo. Àwọn tí wọ́n ń gbìn yẹn wọ́n máa tún lò ó gẹ́gẹ́ bí ìdó ní àwọn agbègbè tí mò ń sọ yẹn. Torí pé iṣu jẹ́ nǹkan ọ̀gbìn kan tó nílò ìdó gan, tó dẹ̀ nílò àmójútó. So nípa ti ìbéèrè tẹ́ wá bèrè yẹn nípa pé bóyá iṣu tá a bá fi ajílẹ̀ sí pé bóyá yóò rí tinrin rárá, ní kété tá a bá ti gbin iṣu wa tá a mójútó, ìgbà tó yẹ ká ro a ro, ìgbà tó yẹ ká ṣèdó ẹ̀ a ṣèdó ẹ̀. Mo sọ fún yín tẹ́ẹ̀dẹ̀ lo seed gidi láti fi gbin oko yín, torí àwọn seed kan wà tó jẹ́ pé wọn ní good fallow, yẹn ní nǹkan ọ̀gbìn ta fẹ́ lò fún èbù ta fẹ́ lò láti fi gbin iṣu wa. So tá a bá ti lo èbù gidi, ìgbà tó yẹ ká ro a ro, ìgbà tó yẹ ká ṣèdó ẹ̀ a ṣèdó ẹ̀, tá a ṣe gbogbo nǹkan tó yẹ ká ṣe kò ní problem.
19: Irú àwọn àrùn wo àbí kòkòrò wo ló lè wọ inú oko iṣu?
20: Nípa ti àrùn, a ní ní ọ̀nà méjì. Iṣu lè ní àrùn ní àsìkò tó wà lórí ebè. Iṣu sì tún lè ní àrùn ní ẹ̀yìn tá a bá wu tá a kó sínú store. Ṣùgbọ́n àkọ́kọ́ ni eléyìí tí ó máa ń ṣe iṣu ní àkókò tó bá wà lórí oko, a máa ń pe kòkòrò kan ní anthracnose. A dẹ̀ ń pè kan ní yam virus. Yam mosaic virus. So àwọn kòkòrò méjì yìí ó máa ń really ń disturb iṣu gan tá a wá jẹ́ kan ní growth tó kúrú. Ẹ mọ̀ tó yẹ kó gbéra dáadáa, tó yẹ kó wú ẹ̀ kó wà vigorous, a wá jẹ́ kó ní stunted growth nípa pé ó ń kòkòrò yẹn ń ba fínra.
19: Yóò sọ ṣúwa di kúrú.
20: Yóò sọ di kúrú, kò ní jẹ́ kó ṣe dáadáa. And ti abala kejì ni ti storage. A máa ń pe àwọn kòkòrò kan ní mealybug, bí white báyìí náà ṣe máa ń rí lára iṣu yẹn. A dẹ̀ máa tún pe àwọn kan ní nematode. O ní ẹlòmíì ó sọ pé wọ́n bẹ iṣu ibi èpẹ̀ ó dúdú. Àwọn kòkòrò tí mo dárúkọ yẹn, wọ́n jẹ́ nǹkan tó máa ń really disturb àgbẹ̀ nípa iṣu. Ó jẹ́ nǹkan tó máa ń disturb àgbẹ̀.
19: Ọgbọ́n wo la wá lè ta sí, tágbẹ́ ó ta sí, irú ẹ̀ bá ti ṣẹlẹ̀?
20: So a ní chemical kan tí à ń pè ní cypermethrin. Active ingredient ni cypermethrin, ṣùgbọ́n ó lórúkọ, àwọn míì ń pè ní best, àwọn míì ń pè ní best action, àwọn míì ń pè ní tamex. Ó póríṣiríṣi báyẹn, ìyẹn fún insecticide. A ní another one náà tá à ń pè ní fungicide, ìyẹn active ingredient ni mancozeb. So ni akoko ti isu ba wa ni ori oko ta wa notice pe kokoro yen disturb e so ale fi chemical yi ale fi spray ara isu wa ti o de fun ni anfani lati je ko ma wu lo bo se ye ko wu and ni idakeji na ni storage na abodo make sure pe bi ta fe store isu wa si ibi to mo dada ni ti o si pe boya kokoro kan le da laamu ta ba store re tan ta te wa wo pe boya asakesi pe kokoro nda laamu so awon chemical mi ji ti mo daruko yen ale si lona ka si tun fi fin isu agbegbe ta fe store si iyan labi ta fe store si because it damage ni ta pe isu ta pe a mo pe eleyi fun consumption fun jije ni a ni lati fi chemical fin yen bon ta ko pamọ ta fe lo gẹgẹ bi nkan ogbin ni odun mi to nbo
19: ta fe fi se bi ebo
20: iru awon yen ale fin ale fin awon
19: sugbon ta fe je ta ba fe ta soja
20: ta fe ta soja
19: so ka
20: ma fin rara be
19: oda wa ja wa se apabi osu melo ni isu gangan fi nwo e ti le meji la le gbin lodun osu melo ni tori mo e kan eni osu meji yo ti bere si ni yo ewe osu melo gan la bi amu isu yi o ye ja lo ka o
20: okay gege bi ati mo pe gbogbo nkan lo ni life cycle
19: yes
20: so life cycle isu je lati osu mejo si osu mokala won ti mature won ti ready fun wiwa kide ni awon nkan ta ma ri ta fi mo pe isu yi
19: o ti to wa
20: ohun ni pe ta ba tin ri ewe re to tin yellow to tin brown to tin re wale die die a de ti ta ba de tun wo bi ebe wa na a ri pe be yen o tin san a ri pe tin san ni as koko yen ba yen isu ba tin to wa ni
19: to ba wa wu ata wa o ke mo fe ki si tun mo ko tun ta si ju bo se yellow se iyan le file le sinu ebe pelu gbogbo awon signal ta ti ri
20: iyan o sese o olotu iyan o sese odo a ma n pe nkankan ni making
19: okay
20: making yen ni pe a ni wa ja okun en pe a ma n pe kan ni awajakun nta wa ta fi kankan sile sinu ebe pada pe ko to fun wa ni ebu so sugbon awon ti o je pe a wa ni awajakun yen o pe ju 10 months ati gbodo wu
19: okay
20: awon ta de se wo pe okay o ta ba oko mu nta fe jena ka tun wa fi nti o fun wa ni ebu sile ninu ebe leyin bi 11 months abodo wu yen na
19: wu yen na oda ta ba ti wa wa isu wa se ko possible ki ikankan tun duro sinu ebe n ko je pe yo wu pada abi ati wa bayi isu ti tanu
20: e mo pe mo
19: ebe yan ti lo
20: mo san ni ona meji mo ni awon kan wa awajakun awon kan de wa ani wa ni awajakun to je pe ta ba ti yo nti a fe je abi a fe ta tan kini isu okun isu wa yen a tun ti bole pada e ri tawon agbe awon agbe ro a ma n ge bayi won ni ja tan won ra ge tan ba ti mu sun tan fe mu kuro wa tun ti
19: iyen bole pada
20: yo tun wu yo wu ebu fun won pada
19: ibu niyan o wu
20: fun won pada be ni
19: okay
20: niyan o wu fun pada
19: bo ni awon eran awon da mo lu nkankan se won le je oko osu
20: be ni olotu gege in fact gege bi a se mo gan ni tipe o ma loju awon nkan gbin ti eran ma really nda la mu ba yen sugbon loni mo nkan to sele o ati ege ni o ati suni especially awon to nda eran ninu oko in fact o je another challenge tawon agbe ni so
19: se isu gbigbin so lowo lori abi olohun ba se kasa mo ri nkan je na ni oro su abi se ta ba ti gbin ka gba pe ka lo mo na gugu ele se su lowo lori
20: olotu e ranti pe mo so pe isu je king of crop ni ododun ni igba mi ran e ma gbo pe a ege fo lodun yi o
19: se ju amon fo ni
20: isu o fo ri
19: ben
20: isu je nkan ogbe kan to nso agbe di olowo o de le ja agbe kule o le ja agbe kule nipa wi pe teyin o ba ti amojuto ile to fe gbin si o to san mojuto iru isu to fe lo fun ebu to ba ti nimo nipa awon nkan ti mo daruko yi igba to ye ko ofidosi ofisi so in fact ajakule teyin o ba pade ah on lo nlo yin sa
19: ta ba wa ni ipenija wo le agbe onisun koju
20: okay ipenija kokon ni lati ri lati get nkan ta fe gbin
19: okay
20: which is a planting material
19: okay
20: tori isu in fact tori po je pe nkan ta nje na la ngbin o je ki ebu e ko gbo lori gan so challenge akoko niyan challenge akoko niyan ekeji de toni ti oro pe a fe se ido in fact tin ba fi si percentage gan isu ta fe lo fun ibuwa owo ti o ko lo yo ti ko bi 40% ninu owo ta fe na lati ibere titi de opin lori oko isu wa nto tun tele ni ti staking
19: okay
20: ye na ma n gbe owo lo gan sugbon imagine tin lo lori pe okay a le ni isu to je pe ta ba fido si yo le tun si dada sugbon ati de level yen bayi bo imagine n lo lori e lowo
19: won ikokoro se bi su na ni won so de ikokoro awon ti a fi mo so pe amo lasu ilu bosu
20: beni sir
19: se bi su na ni
20: beni
19: se iru ikokoro e mo ko yo ti gbe eyan le gbe ni
20: a ma n pe su kan ni iobia a ma n pe ni iobia o tun loruko mi tan ma n pe ni awon oke ogun
19: okay
20: atawon e mo pe isu tabi ege teyin ba so ni oju yawo ni le yoruba
19: okay
20: won le de oya kan so ni fakesta won le de benue kan so ni boss so nkan yen ma sele bayin so nipa ikokoro te bere yen so isu wa to je pe tan ma je pe ikokoro yen na fe ma fi se o ma ni awon isu mi loto te le ti fun kan bayin
19: ni
20: te le ti fun
19: irin ise wo la wa nilo ngba ta ti mo ke agbe onisu mo fe mo si bayi o su ni rinse
20: beni
19: okay bi
20: beni o ni rinse so irinse akoko ni pe ibi ti a fe gbin oko wa si okay o to ba je pe agbe alaru je lasan iyen mi ada atoko o yo
19: yo se yin
20: yo se yin sugbon agbe
19: alada nla
20: tori pe ninu awon nkan to je penija ninu isu gbigbin ni atun le so nipa labor even iyen gbogbo nkan bi ti eni ni akoko ta wa
19: labor
20: tori
19: won lo kada ni won biri
20: ah in fact e de mo yitan ta okada so fun en to je pe o fe gbin ni jaburata to fe fi se commercial iru eni yen ni di tractor to sand dada
19: okay
20: yo de ni awon implement to tele bi rija arua ati enti yo de to fi le plow na
19: okay
20: so agbe gbodo ni yen le agbe to ba fe mo pe on fe ni standard farm ti o de ni ma si damu ni pe igba to ba ye ko ti mo o mo igba to di pe o ye ko plow o plow so awon irinse to nilo niyan iyen fun awon alada nla
19: okay ai igba ti ankoboro abajade abi bank of agriculture ti an ja won agbe lowo ta n gba agbe alagbado ti gba o agbe elere agbe oniresi ti gba o eyin onisu ai gbo keyin so pe won se ankoboro asun yin se won eye yin lowo ni abi menu mo lagbe onisu mo fi ti ese
20: okay e mo lori ibere ta ibere yen olotu gbogbo nkan ogbin lo ni association
19: okay
20: so ti eyan ba wa ni association anfani pupo wa te eyan je lodo ijoba odo recently ti ijoba wa fe se empowerment o ma n po ju ninu kan lo igi ege kan afawon eyan o kan lo agbado kan afawon eyan iso saba common ba won kan tan ma n fi ran agbe lowo won saba ran agbe otu lowo eje kan so ba
19: yin o nilo re ni abi ati o ke agbe onisu olowo ni yin
20: agbe onisu lo nilo iranwo ju gege ba ti mo pe lati dako isu o je nkan to je pe o ni di owo tabua o ni di owo tabua sugbon nkan ta ma kan gbo lotun lo si ni pe empowerment kan lo nbe yen o won pin gege fa won yan ni council won pin agbado o ma n difficult ki n to gbo pe won se empowerment kan wa n pin isu nkan ogbin fa won agbe yato si iru awon ile ise ta mo bi International Institute of Tropical Agriculture IITA awon ma n se awon program kan tan ma n pe ni demand creation trial so lati ko awon agbejo won wa dako fun won tan ma ti dako fun won won tun wa ko won jo le igba tan ti di pe won wa won tun wa pin fun awon agbe mi ti o si ninu akoko tan ko se yin so iru IT yen won ti se lori yen tan de ran awon eyan lowo nipa yen
19: oda eje ka se ojo opo fun awon ara ile na lati lanfani ati bere bere kan abomi ti an ba ni bakan na le lanfani ati wo wa lojo opo Facebook ati YouTube 32FM949 feyin 32FM949 feyin number ti e lanfani lati pisi wole 0705 5949 abi 0809 7949 0906 2949 a number ti ele fi pe wa wole ni role oni re 0906 2 odometa 949 abi 0705 5 odometa 949 back on 0809 7 odometa 9 4

0: isu gẹgẹ bi asimo pe isu bi ta ile ta gbin si isu ba nwole
1: yes
0: deep rooted crop ni so ale gbin bi soya bean
1: okay
0: ale gbin ewa so iru awon le bayen lati fi je ki o tun gain nutrient pada
1: okay
0: because nutrient used efficiency su o po gan sugbon iru le bayen ale gbin awon leguminous crop yen ko fi le tun gain form re pada so awon kan ta le se niyan
1: lati fi yago fun ati lo ajile sha
0: ajile be ni
1: 0705 50949 hello yes sir
2: para je gele lo pe lati kona mo ki ale jo yin e gbe beli mo re bi won ara kokko ni pe nigba kan ma so pe isu Abuja nbo isu Abuja ti lo ìgbàyìn àwa ní oṣù mọ àwọn ṣe bá máa rí àwọn iṣu kan tó ti gbẹ báyìí ní port ó dà pé bí ọdún bíi mélòó kan sẹyìn sìn wọn láwa yorùbá náà pé iṣu wa ti pa ṣe pọtì di ṣe wa ṣe ń gbin iṣu jẹ ẹ máa fẹ béèrè ìbéèrè kan jẹ òótọ ni pé yorùbá náà ti ń gbin iṣu bí àwọn ará benue ara àwọn buhari labuja bíi ti ìgbà kan ẹlẹẹkejì ni pé báwọn ni wọn ṣe máa ń kí bí ajá àtijọ wọn ṣe máa ń bí àwọn báǹsì tó máa ń kí ìfúṣu sí tí ò ní ti tètè bàjẹ́ tí bí ayé àtijọ́ ni wọ́n ń lò ní àbí tẹkinọ́lọ́jì kan ti wà láti kí ipò ṣù tẹ́tẹ̀ máa ṣe wàhálà aṣọ tán tí ẹ máa fẹ́ kí ipò ẹ̀kọ́ má ti lọ di gbèsè ní ọ̀lọ́run
1: ẹ ṣeun ìbéèrè méjèèjì náà ni ẹ jẹ́ àmú.
0: ẹ jẹ́ ń bèrè láti ìbéèrè ẹlẹ́ẹ̀kejì nípa ibi tí a lè stọ́ iṣu sí lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn tẹkinọ́lọ́jì kan ti wà tó jẹ́ ká mọ̀ pé tá a bá ní àká táwọn bàbá wa ń lò nígbà yẹn a lè kọ́ modern yam barn tí yóò ní ventilation dáadáa láti save iṣu wa sí tí iṣu wa ó sì ní ọjọ́ pípẹ́ nínú storage so modern yam barn wà tá a lè kọ́ nípa ìbéèrè ẹlẹ́ẹ̀kejì nípa pé ṣé àwọn èèyàn ọ̀dọ̀ tí wá ń bí báyìí náà ṣé wọ́n ti ń iṣu bíi tàwọn
1: ará benue àbẹ̀wárí
0: ìbéèrè yẹn ó ṣe díẹ̀ torí pé tá a bá wò ó dáadáa at least Nigeria produce 50% of the yam yes so and from the percentage tá a produce yẹn àwọn òkè ọ̀run yẹn ló ti pọ̀ jù tá a bá mú bẹ̀yẹn tán láwa ṣe lọ sókè ogun tá a bá ń sọ̀rọ̀ òkè ogun à ń sọ̀rọ̀ ìgbòho ìgbópẹ̀ àgọ́ ààrẹ Saki Ago Amadu Sepeteri in fact won gbin iṣu ni awon beyen gan gan sugbon pelu experience ti mo ti ni won gbin iṣu ni awon benue yen
1: won gbora na gbin iṣu
0: gbora na gbin iṣu
1: se iru iṣu ti won yato se iru iṣu ti won gbin ni gbora so yato sawon iṣu yoko
0: olotu iṣu o be ni o yato be ni ní ọ̀dọ̀ wa ń bí báyìí àwa la ni lásìrín àti ìfòrò lọ́dọ̀ wọn ń bẹ̀ yẹn wọ́n ní boss wọ́n ní fakesta wọ́n ní mekakusa so
1: torí n tó tiẹ̀ jẹ́ ń bèrè ni báwọn kan ṣe ní à pé iṣu wọn kun tí wọ́n fi máa bí ìbejì tó fi jẹ́ pé ìbejì pọ̀ ń lu wọn bóyá ẹ̀ ń bá ń jẹ iṣu lóríṣiríṣi ẹ mọ̀ ó lè jẹ́ pé àwọn nutrient kan wà náà sun tó jẹ́ pé iṣu ń bejì ni
0: so ẹ mọ̀ gbọ́n iṣọ́ lẹ́ẹ̀kan náà pé iṣu ó pín sí oríṣiríṣi n tó jẹ́ pé yóò tètè ta ó wà n tó jẹ́ pé yóò tètè tí ò ní tètè ta ó wà ní ọ̀dọ̀ wọn ń bẹ̀ yẹn due to weather wọn àwọn iṣu tó wọn máa ń pè ní iṣu Abuja ọ̀dọ̀ wọn yẹn ló ti ń wá jújújú àwọn iṣu tó ń pè ní ègbodò ọ̀dọ̀ wọn bíbáyìí ló ti ń wá jújújú so bó ṣe jẹ́ nìyẹn.
1: 0705 50949 abi 0906 2049 0906 2 odometa 949 abi 0097 odometa 949 pelu 0705 50949 akitoye ogun sina lojo po facebook oni iṣu esuru nko ẹ fẹnu bá o ẹ gbọ́ ṣé ọ̀tọ̀ ní ìlànà ti ṣu ìṣòro àbí bá a ṣe ń gbin náà ni.
0: ok so iṣu
1: nípa ní ìṣòro pupa ìṣòro funfun
0: ìṣòro funfun bẹ́ẹ̀ ni
1: ṣé bákan.

0: máa kí wa wípé àkùdé dé àsìkò yìí níkàn ní 3FM 949 Ìbàdàn wípé àtúkàbọ̀ sórí ètò níbàdàn láwà lákọ̀tàn láti tún mọ ibi tí nǹkan tó dé dúró nílùú Ìbàdàn ìpínlẹ̀ Ọ̀yọ́ lápapọ̀ pàápàá jùlọ àwọn olùgbé àlàáfíà nílùú Ìbàdàn àwọn ọmọ bíbí ilẹ̀ Ìbàdàn nílé lóko àtìlẹ́yìn òdi ojúlówó ọmọ ilẹ̀ Ìbàdàn àtàwọn tí kì í ṣojúlówó ọmọ bíbí ilẹ̀ Ìbàdàn ṣùgbọ́n tí wọ́n ti pẹ́ nílẹ̀ Ìbàdàn tádẹ́dà ṣẹ̀dá àwẹ̀dá tó ti fún wọn lóore ọ̀fẹ́ láti gbóhun rere ṣe nílẹ̀ Ìbàdàn kí tiẹ̀ ní láríjà tó fà á tìlú Ìbàdàn tó fi ń dàgbà tó fi ń gbèrú kàdúpẹ́ lọ́wọ́ Olódùmarè tí ò jẹ́ káṣírí ó tú àṣírí wa ò ní tú nílẹ̀ Ìbàdàn àti ní gbogbo ibi tá a bá wà ọ̀ṣẹ́ méjì tó tẹ̀lé Ìbàdàn dúró kò ní jẹ́ kí ìlú Ìbàdàn gbóná ọ̀jẹ́ ni kọ̀ọ̀kan wa ò ní jàrú mo kí wa lórúkọ Olódùmarè lẹ́ẹ̀kan sí wípé ẹ káàbọ̀ sórí ètò níbàdàn náwà olùbípé Fátóyè lóòkọ̀ mi lórí ètò níbàdàn náwà láṣàlẹ̀ ọkàn pàtàkì ohun tún ni àlejò wa tẹ́ máa bá pàdé ẹ ti máa gbúrò wọn ojú ni wọ́n kì í ṣàìmọ̀ olóko ká má bàa lọ́wọ́ náà bí mo pò wọ́n lólóṣèlú déédéé ara àwọn kan tiẹ̀ máa pò wọ́n lẹ́lẹ́yin ojú àánú àwọn kan máa sọ pé ọmọdọ́dọ́ wọn bàbá sọ́jà ni mọ́dé bẹ́ẹ̀ wọ́n ní ìbọn kódà wọ́n ní ẹnu oníkọ̀ọ́bá iná láti gbọ́kàn ọ̀hún ẹ gbóhùn wọn láṣàlẹ̀ yìí ọ̀nàrẹ́bù Àbáyọ̀mí Fàgbèrò ẹni tí gbogbo ayé túmọ̀ sí bíbí rẹ̀ bàbá wa
1: ẹ ká ní ẹ káàbọ̀
0: sórí ètò níbàdàn náà ẹ ṣe àdúpẹ́ ẹ kú ètò ẹ ṣeun ẹ kí gbogbo ọmọ orílẹ̀-èdè nàìjíríà gbogbo olùgbé ìpínlẹ̀ ọ̀yọ́ lápapọ̀ gbogbo ojúlówó ọmọ bíbí ilẹ̀
1: ìbàdàn kan bọ́ wa kó wá ṣe é ṣe o bóyá kẹ́ ẹ lo bóyá òun pa o lẹ́lò látara gbogbo èèyàn wa nílé lóko lódò lẹ́yìn odi pé a kú pọ̀pọ̀ sísìn ọdún mo dẹ̀ kí gbogbo ọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́ lápapọ̀ níbikíbi tí wọ́n wà ní àgbáyé wípé a kú dédé òye o ọlọ́run a máa ran gbogbo wa lọ́wọ́ ìpínlẹ̀ Ọ̀yọ́ a máa ní ìlọsíwájú.
0: Ọ̀nàrẹ́bù bọ́ọ̀lù ifá sí nǹkan. Ṣé ifá wà ń bẹ àbí
1: ifá olóko
0: asọ̀rọ̀ jẹ́lẹ̀ ọlẹ́bí ìbí àdúpẹ́ ọmọ olúwo ni yín.
1: Ọmọ Ìbàdàn bí mi ni Ìbàdàn bí la bí mi sí.
0: Ìbàdàn ni wọ́n bí yín sí.
1: Bẹ́ẹ̀ni.
0: Ìbàdàn asin àbí Ìbàdàn asin ni pé okò wọ́n bí mi sí Ìbàdàn ṣùgbọ́n bóyá ojú ni mọ́ mi o. Ẹ̀gbá o ni bàbá mi.
1: Ìyá tó bí mi ọmọ ẹ̀gbá ni wọ́n. Kẹ́mi mi ni ọmọ ibi. Àdẹ̀tú bí mi sí odò ọ̀nà tá a wà nínú ẹ̀ náà la ìyá bí mi.
0: Dádì yín lọ ọmọ
1: ọba.
0: Ọmọ ọba dọ̀gọ́ngàn nínú.
1: Bí
0: wa máa rí bẹ́ẹ̀. Ṣé mọ̀ pa ní àwọn àmì àdámọ̀ kan tá a fi mọ̀ dára wa mọ̀ ní Ìbàdàn.
1: Bẹ́ẹ̀ni.
0: Níbo ló kó o.
1: Ẹ ṣe rí gbogbo àwọn kwẹ́sàn yẹn nípa oko àti adábejì lè ní dàgbà sí nínú mọ̀pá bíbí sí adábejì.
0: Níjọba àbílẹ̀ ẹ̀bùn ni
1: wọ́n wà. Ní gbẹgbẹ́ ọba south west níbi tá a wà ń bí ìlú. Bẹ́ẹ̀ni.
0: Ibẹ̀ ni adábejì.
1: Bẹ́ẹ̀ni.
0: Àdúgbò wo lẹ ti a ṣe kékeré báyìí.
1: Àdúgbò odò ọ̀nà àpáta ń bì ní ọ̀la ti ṣe kékeré torí iléèwé IMG àpáta ń bì ní mo lọ. Ilé-ìwé Gọ́ọ̀mẹ̀ntì kọ́lẹ̀jì àpáta ń bì náà ní ìlọ ìjẹ́.
0: Ibẹ̀ náà ni.
1: Bẹ́ẹ̀ni bí tí mo ti ṣe kékeré
0: kúrò. Ọ̀nàrẹ́bù ṣe ẹ̀yin náà tataya lójú ọ̀nà.
1: Kò sí ìta àṣírí ní gbogbo ẹ̀. Atataya. Àtàkùtù, alóko, akọ̀bì, agbésù, agbẹ̀gẹ́, àgbàgbà kò sí ìta àṣírí bẹ̀. Torí fáwọn àdáàdì tèmi.
0: Ẹ̀yin náà
1: gbìyànjú láti bẹ̀rẹ̀ báwọn orúkọ ẹ̀ inú àgbẹ̀ náà bí wá sí so and then nígbà táwọn ń dàgbà láyé operation field election àwọn ọmọ olókùn kún dùn fún gbogbo àwọn ilé ẹ̀kọ́ ilé ìwé nílé pé kí gbogbo akádákó ìwọ tó o bá ní ilẹ̀ díẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ilé ọ̀dọ́ ẹ̀ ìwọ náà gbọ́n atágbé olùbọ́ gbẹ́ atágbé
0: kí oko àrò jẹ́
1: bẹ́ẹ̀ ni so níwájú ilé ọ̀dọ́ wa jáde wa a ní oko ńbẹ a dẹ̀ tún ní fáàmù kan lérí àkàn tí wọ́n máa múra lọ ìlẹ̀ weekend a máa ń lọ dáko
0: ńbẹ. Ṣé ẹ lọ ilé ẹ̀kọ́ girama?
1: Bẹ́ẹ̀ni mo lọ ilé ẹ̀kọ́ girama Gọ́ọ̀mẹ̀ntì kọ́lẹ̀jì àpáta ní
0: Ìbàdàn. Ṣé ibẹ̀ náà ni ẹ ti dúró ni
1: I'm going to go to the hospital.
0: Kí ló dé tẹ fi sinmi ẹrù ewúbà yìí ni àdúgbò.
1: Ṣe rí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ló ṣẹlẹ̀ ní àkókò yẹn tó jẹ́ nǹkan bí òjijì. Mọ́mì ni wọ́n kúrò nílùú yìí láti lọ sílùú ọba. Ẹ̀dẹ̀ ń dájì ni wọ́n develop later wọ́n develop àìsàn. Then mọ́mì ni wọ́n sọ fún mi pé kí n wọ́n pètò pé fún mi láti wá sílùú ọba náà. Àti pé bàbá tó bí mi agric engineer ni wọn. Wọ́n ti máa ń fi àwọn nǹkan nípa engineering tó rọ́lá àwọn òwe kan nígbà yẹn ti máa ń wù wọ́n stop. So èmi náà develop interest inú pé bóyá ká máa tútáyà ká máa díẹ̀ díẹ̀. So mọ́ mi wá wò pé nítorí sakún mi fẹ́ jọ ẹni tó nífẹ̀ẹ́ sírú àwọn nǹkan bẹ́ẹ̀. Nínú ilé-ìwé ẹ̀kọ́ girama yẹn náà, àwọn ètò ẹ̀kọ́ ti máa ń ṣe dáadáa sí ó ní ṣe pẹ̀lú nǹkan bíi physics science and all that and mathematics. So ìyẹn ni mọ́mì fi sọ fún mi pé kí n gbìyànjú láti kọ́ iṣẹ́ mechanic. Tí mo dẹ̀ lọ kọ́ṣẹ́ mechanic èmi roadside mechanic fún bẹ́ẹ̀ bí ọdún kan ọlọ́run tó lànà fún mi láti kúrò níbi lọ sí ìlú ọba. Ìgbà tí mo dé ìlú ọba mo lórí ọ̀fẹ́ láti lọ ilé ìwé ẹ̀kọ́ gíga láti
0: kọ́
1: orílẹ̀-èdè America. So
0: ọlọ́run ní sáwọn ti gbé lulẹ̀ náà
1: bẹ́ẹ̀. So a lè ṣe oríṣiríṣi àwọn iṣẹ́ pẹ́pẹ́pẹ́ kankan ọlọ́run tó lànà fún wa. Tó ṣẹlẹ̀ ni pé system wọn ní orílẹ̀-èdè America ó yàtọ̀ sírú system tí à ń lò ń bí. Mo ilé-ìwé ló wù mí láti lọ nígbà tí mo débẹ̀. Àmọ́ mi etí ní gbogbo àwọn òwe ìgbélu wọn. Mo wá ní kan ní àwọn cousin mi kan tó ń ṣe wà nínú ilé-iṣẹ́ ológun nígbà yẹn. Mo wá lọ sí ilé-ìwé ẹ̀kọ́ gíga kan níbẹ̀ nǹkan fún mi lórí ọ̀fẹ́ láti wá kọ́ engineering computer engineering. Bọ̀ wọ́n sọ fún mi pé torí mi ò tí ì san tax wọ́n ń bẹ̀ yẹn wọn ò lè fún mi lówó láti lọ sí ilé-ìwé wọn. Mo wá wá ọ̀nà láti wá owó. Láti lọ sí mo bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ ká ń fọ́ bọ́ à ń ṣe oríṣiríṣi. Àmì cousin yẹn wá sọ fún mi pé tí n bá lè lọ ṣèdánwò ológun wọn bẹ̀ wọ́n lè rí ọ̀fẹ́ láti sanwó ilé-ìwé ẹ̀kọ́ gíga fún mi. So mo wá lọ mo ṣàkà àwọn òwe kan mo bẹ̀rẹ̀ sí lọ ṣe exercise nígbà yẹn náà kí n lè kájú ẹ̀ fún ìdánwò wọn. Níwájú ọlọ́run àbíyàn mo dẹ̀ lọ ṣèdánwò ọlọ́run fún mi lórí ọ̀fẹ́ mo jẹ́ kan nú àwọn tí wọ́n mú fún kíní ẹ̀ fún ọ̀rọ̀ ológun bí wọ́n ṣe rán mi lọ sí boot camp nígbà yẹn.
0: Ṣé ara ìríṣẹ́ ṣe ni àbí láti rọ́nà àbáyọ torí ìrìn àjò àtútáyà kí ló dé ó ti wá jẹ́ pé ọ̀rọ̀ ọmọ ológun kò ní padà wá gbà.
1: Iṣẹ́ ibi tọ́mọ ológun fi wá ni pé number one mo jẹ́ nìkan tó fẹ́ràn láti kí n tó kúrò níbí àwọn nǹkan kan wà tí máa ń ṣe láti school. Mi ò ṣe inú àwọn the brightest students in school. Mi ò dẹ̀ ń ṣe inú àwọn the dullards náà. I can say I'm an average student.
0: Àárín lẹ́wà.
1: Bẹ́ẹ̀ni. Àbọ̀ ọlọ́run fún mi lórí ọ̀fẹ́ ní iṣẹ́ mathematics. I'm very very good in mathematics. Bàbá máa ka láàrin the best in school. Wọ́n á sì mú mi mọ́ the first part in gbogbo school nígbà yẹn. So mo tún máa ń ṣe àwọn extra curriculum activities nígbà yẹn. Mo máa ń play in school ìyẹn soccer. Mo máa ń ṣe I was one of the cadet students nígbà yẹn. Iṣẹ́ ológun àti ilé-ìwé
0: nígbà
1: yẹn. Bẹ́ẹ̀ni so ibẹ̀ yẹn ni àwọn àǹfààní yẹn. Ìgbà yẹn mo ti develop interest ní nǹkan bíi ológun. And there was a year two mo remember. Class class one or two ni mo wà. Mo ṣe exam wọ́n pè bẹ́ẹ̀ ní Air Force Military School Jos. Mo wà náà tó ṣe ìjà sọ wọ́n mú èèyàn márùn-ún lọ́yọ̀ state mo wà náà márùn-ún tán mú lọ́yọ̀ state láti lọ sí Jos ní time yẹn. So Air Force Military School mo lálákan náà gbàmọ̀ àwọn kékeré pé mo wà náà aṣọ funfun. So ó ti wà nù kádàrà pé irú nǹkan bẹ́ẹ̀. So ìgbà mo rò dáadé lórí ìbò tán fún mi lórí ọ̀fẹ́ pé tó bá lè join lóògùn tó bá ṣe dáadáa tó bá wá sanwó fún ilé ìwé ẹ̀kọ́ gíga wá àtọ̀ wá nù ologun yen iyen ni mo se yan ologun yen la e san wo ile eko mi ma de sin na ma de se ogun ti o ye kin se so awon no san wo fun mi lati lo sile iwe eleko tan pe ni university ibe mo ti gba first degree second degree ibe na ni mo ti gba gugu e ki olorun to so pe awon orisisi awon bi e de ma wo lo nigba ti mo se idanwo lati join ise ologun yen na ibi oro ni mechanic yen ibe ni mo gba mark to poju nigba ti a se do so nti mo yan layo nigba ti mo wa ni ologun yen tori ise po lorisisi ninu ologun na ise awon to n ba nkan se pelu aircraft we have the jet planes to ni se pelu ise mechanic
0: ti
1: ọkọ balu mo tori ile ati ori omi ati to nfo tori airman ninu navy nba yen ni mo se dada si so ise ti won fun tori boy mark e ti skills e to ba ti score high mark ibe no ma ti eniyan si bi mo se bere nkan to ni se pelu mechanic na ni ni ise ologun niyan to go di pe olorun de tu mu agba awon orisisi awon ebi
0: e wa da ko nti te ti wa ju e nigba ti esi wa pejeje ile ise omo ologun nje iru agbo to wu keyan ya si ile ise omo ologun won le gbe bo fe yi na ko ya o oju oge ya o abi esi wa bibi oju ogun ka bibi meche
1: mo lo ri ofe lati wa ninu awon ti won pe kini any operation Iraqi freedom laye igba ti won mu Osama bin Laden mo wa nu awon ti olorun lu nigba yen ti se pe boya emi didi lo jagun nbe pe mo yo bon nu won bo mo wa mo mo bo yin gugu e la ko wa
0: se o se ko si bon lowo se ma ma be
1: ko si bon ka je ma wo ko lo bo gugu ti ologun se ko si ti mi o mo se ba ye pe boyo ju ogun na ki se pe ati lo ju ogun na to ye pe agbe ibo dani tori awon nkan ko wa to ye pe even oloju ogun oloju ogun ogbodo dangajia ninu yin ibo ni pe asisi awon nkan ko to je pe lori kori ogbodo ma test pe o si mo boyin o si le ju to ye pe o si le si awon nkan to ye ka si so bo pe biyan lo physically so ogun yes I mo ni opportunity lati lo awon kan mo de ni opportunity lati se opolopo nkan to ye pe mi o le fi gbogbo enu soro nipa ibo olorun fun mi lori ofe lati se awon nkan yen na
0: se ibo oba yin rara ba abi nba ti e ti ku one awon boya bi awon ajara
1: actually ni waju olorun ati won ma so sori kan leni ti mi o sori mo kan wa lorun mi o ki se mo leni a ba pe ni doctor awon ologun ma nlo but akoko itemi mo wa ni kan mo wa din kan mo wa doctor ni meji lo ma nje iyen kini eyin ni igba kan wa ti ibo to wa ti doctor gin yen wa ni bi to je pe doctor gin yen lo gba o ta mi pada kawo yan bari kini yen lorun mi nsin awon to sumo mi dada na ni mo gbo so yen ri je pe ibo yen ibi to ye ko lo mba ma si le ni so anywhere ti ma lo most of the time mo change kini mi le ni kini e ma fi hàn pé ó máa ń wà lọ́rùn mi ní gbogbo ìgbà ipe láìsí kíní yìí ó n bá ti jí.
0: Sẹ́tàwọn ègbó ni àbí ti lé ńlá yìí.
1: Ṣé ni èmi bí lè kí tó ìbò ni? Èmi ò kí.
0: Ọ̀nàrẹ́bù, àwọn ìbò náà ni.
1: Àwa bó ṣe ṣẹlẹ̀ èmi lè sọ pé wọ́n náà ló wà. Torí ti máa ní pèmí kan wà táwọn òbí mi gbé mi lọ tán lọ sí gbẹ́rẹ́ kan fún mi. But mo believe pe Olorun kan si ni emi ni ilu ati pe Olorun mo bi ti o mu mi lo ni ojo waju lo se fun mi lo oyo fe lati le

0: ẹ̀ lè dáràntì bí orúkọ àwọn ogun bíi méjì bíi mẹ́ta kan bóyá tó ṣojú yín yàtọ̀ sí àwọn ilé ìtẹ́lẹ̀ ti pupa.
1: Àpẹkọ ní ti Kuwait.
0: Ogun Kuwait.
1: Yeah, àpẹkọ ní Operation Iraqi Freedom. Àpẹkọ ní Operation Enduring Freedom. At least mẹ́ta yẹn ló ṣe lè dá
0: ìpè. Lórílẹ̀-èdè Amẹ́ríkà náà lẹ.
1: Bẹ́ẹ̀ ni kì í ṣe orílẹ̀-èdè Amẹ́ríkà nìkan gbogbo yẹn Amẹ́ríkà kan ló ti ń ṣẹlẹ̀. À ń lo àwọn agbègbè kan láti ọ̀ṣẹ́ rẹ̀ bọ̀ mí ò lè sọ àwọn nǹkan torí àwọn nǹkan yóò wà classified.
0: Kí ló gbé ipò ilẹ̀ Amẹ́ríkà?
1: Ẹ kì í sọ nígbà tí ọ̀rọ̀ Saddam Hussein tó ṣẹlẹ̀ àwọn kan máa ń kọ́kọ́ lọ láti lọ wo bí àwọn agbègbè ṣe rí. Ọlọ́run fi lórí ọ̀fẹ́ yẹ pé mo wà nínú àwọn tó máa ń gbà mí láti kọ́kọ́ lọ wo ohun tó ń ṣẹlẹ̀ bọ̀ láti orí omi. Orí omi bóyá ló jẹ́ pé ológun orí omi lèmi jẹ́ bọ̀ lórí omi ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan la máa ń ṣe lórí omi. Lórí omi gbogbo àwọn àǹtẹ̀ àwọn kan ní joint force but àwọn àǹtẹ̀ wọn ní Department of Defense tó comprise marine, army, air force, navy àti coast guard. Wọ́n ti hard àwọn ọkọ̀ mọ́ wọn sì wọ́n pè wọ́n ní space force. Láyé Trump ni wọ́n initiate àwọn yẹn. So most of our town sọ yìí wọ́n máa ń wà lórí omi pẹ̀lú navy náà. A dẹ̀ láwọn kan tó yẹ pé a máa ń pè wọ́n ní bí abẹ́ Thomas Navy SEAL tó yẹ pé bí nǹkan bẹ́ẹ̀ bá ṣẹlẹ̀ àwọn special operation kan wà tó yẹ pé kì í ṣe pé gbogbo army ló máa lọ bẹ̀ àwọn few people náà máa ń lọ bí abẹ́ àwọn rescue operation. Bóyá wọ́n mú kọ́nà àwọn ọmọ Amẹ́ríkà bíi kan táwọn tíkran kúrúkọ nínú bá wọ́n gbé ọmọ níbì kan a máa ń láwọn special operation gbà bí wọ́n kọ̀ bóyá bí èèyàn
0: 85
1: wọ́n kọ̀ lọ bẹ̀ wọ́n sáré ṣiṣẹ́ yẹn. Ẹ̀gbọ́n gbà òsì àmọ́ ẹ̀mẹ́ láti yẹn kì í ṣe pa ṣígun lọ. Few people ló lọ ṣiṣẹ́ yẹn wọ́n àmì kì í ṣe èrò tó pọ̀ ní wọ́n kó lọ. So a ti ṣe few of those things náà. Ọlọ́run fún mi lórí ọ̀fẹ́ láti orí díẹ̀ nínú àwọn.
0: Ogun ojú omi báwo ni yẹn ṣe máa rí?
1: Ṣé rí ogun ojú omi? Mo fẹ́ lọ sí àwọn kan wà tí mi ò lè sọ. Àwọn kan wà tá à ń pè ní submarines tí Nàìjíríà ò dẹ̀ lẹ́yọkan. Àní submarine ẹ̀yọ. Ìwádìí àti iṣẹ́ alámí náà máa ń pè bí ẹ̀rẹ́ ní Yorùbá kí èèyàn máa.
0: Alámí alámí náà.
1: Ni wọ́n máa ń fi àwọn submarines là ń fi wọ́n ṣe. Ìdí tí Amẹ́ríkà fi jẹ́ alágbára ní gbogbo nǹkan bí ogun ní àgbáyé ó ní ṣe pẹ̀lú ohun ìjà àti agbára tí wọ́n ní. Tí nǹkan kan bá ṣẹlẹ̀ ní Ìbàdàn bí Amẹ́ríkà lóore ọ̀fẹ́ láti nínú gbogbo àgbáyé pátá láti kàn wá lára ní Ìbàdàn yára than any other force ní àgbáyé. Why? Nítorí orí omi ní all year round ní àwọn frigates carriers submarines nothing map gbogbo àgbáyé tó jẹ́ pé wọ́n lọ ọ̀bọ̀ ọ̀lọ̀ wọ́n bọ̀ tó jẹ́ pé tí nǹkan kan bá ṣẹlẹ̀ ní Bisin tó jẹ́ pé ó ní nǹkan kan ṣe pẹ̀lú ìlú Amẹ́ríkà Amẹ́ríkà kọyìn lára in the next few rounds. So orí omi wà lára àwọn tá a fi ń gbà so tó bá jẹ́ pé nǹkan kan fẹ́ẹ́ ṣẹlẹ̀ nìbàdàn sí tá a wá ní ṣìpù wa wà tó ń gba Republic of Benin jet lè take off àti helicopter láti orí ibẹ̀ yẹn àti sumo your state already tí wọ́n á kàn yín lára ní iṣẹ́ pé ẹ̀ṣẹ́ ìbẹ̀rẹ̀ láti Amẹ́ríkà ẹ̀ṣẹ́ máa sáré bọ̀ bí gbogbo ìgbà. So Amẹ́ríkà dẹ̀ ní base ní a lot of places tó jẹ́ pé irú ibi tí mo wà station kí n tó kúrò. I was stationed in Greece, that was my last visit station. I was there for a little bit over 3 years. Àwọn bases Amẹ́ríkà ó wà ní oríṣiríṣi ibi strategic location ní àgbáyé tó jẹ́ pé tí nǹkan bá fẹ́ ṣẹlẹ̀ kẹ́ ẹ tó.
0: Ṣẹ́jú pé mo béèrè pé kí ló mú yín kúrò níbi iṣẹ́ olùkọ́ abẹ́rẹ́ sí wa ń bẹ̀
1: báyìí. Mo ṣèṣe ni pẹ̀lú ẹsẹ̀ òsì mi. À ń ṣe tournament kan pẹ̀lú àwọn Germans ni mo fi ẹsẹ̀ òsì yìí ṣèṣe. Bí wọ́n bá dẹ̀ ti ṣèṣe bí àwọn lẹ́gùn kan nínú ológun gbà mí torí iṣẹ́ orí omi. Àwọn nǹkan kan wà ó gbọ́dọ̀ pè fún àwọn nǹkan kan. Ó dẹ̀ mi ò lè gbé àwọn nǹkan tó bá ní agbára jù. So ni iṣẹ́ ológun wá sọ fún mi pé ókè o a ma je ko feyinti nitori ntoni lesse you want to show questions and say if we have been meta. So I was medically discharged, retired from the military.
0: Abolenu gba te fi sisi ologun yi o ro yin lorun abi kini nkan
1: te mo fun mi lori ofe mo je kan na tolorun tete down adura e nigba ti mo tete make rank go mo si dada ninu iwe to je pe
0: ipo wo le ti feyin ti lenu se mo
1: today is as an enlisted member from E1 to E9 lamande olorun fun mi lori ofe lati de E6
0: Mm.
1: What did they pay? They apply for officer program. You know, to want to move me already. Last thing they pay, see what you and the admiral and stuff like that. Kioro, TSD, and photo shelling. I'm picking any seaman to admiral. But laying to more crew in the share of Lugu, color of familiar of Edna. Latty, more often meaning don't be the accelerated advancement. You bet more only. You bet more she that you bet more join at the people who school to more lomoje and it was she who came in the school. Abata. So I be love me people who motive. Do not mind she name you know. It's a woman of my lady only.
0: Yeah.
1: Lacoco. Only love me to be either short duty, the man who was sea duty. Sea duty, any people who really know about to mama, not mama, but who go short duty, me people. Wa lori ile o kan le lori omi fo abi ose kan o pada sile. So luckily I was able to go to short duty first nigba ti mo wole tori target ni lati do ile iwe
0: bo
1: de mo ti ba lori omi
0: aye
1: aye e ma le ba yo. So bi mo se kon fun mi lo do mo lori ofe lati mu bi to wu mi lo tori mi ne ologun akoko to inu awon to mo I was first in my class. So money lati won ti wa fun mi ni goni advil asere dan ran so je bi bi bere lati ikini mo bere bi abi kerin tori bi mo se se dada ni ile iwe. So kini e I was able to move fast in rank ti o ba si pe o le kin ti retire na to ba ye pe mo se ton na be we ti retire ko lo ni but tori ori ofe to ba won fun ya ti experience lo won fun ni military mo tun lori ofe won kan ni ka ma lo ni ben na mo join ni ise ijoba won fun ni mo se civilian. We should have the Department of Defense. Department of Defense, yeah, we dare to call one comprised joint force. Yeah, our dear, our two man, down one in your Jew. Those are pay us in the room, but I'm down one in your Jew. I want to turn into that shit to re-experience that he wrote on enough while I was in school that he looked. So a man, interview a man, call one, now I'm turning into that. So put it, yeah, pay us in the room. But, give you a shit, you know. Olorun fun mi lori ofe lati se orisise ese bi wa o ko de bi ma so mi pe nkan sele ko se dole mo ko bi ya nkan ise bi ya ki nkan sele nsi ki ma se defend ara mi so lo fun mi lori ofe
0: na enju bo enju bo me lo la ro lu bi honorable Fayomi Fadeiro ki lo so yin bi lo se lu ki le wa lagbo oselu ki lo so lo lagbo oselu
1: eni ojo lo wa ti yo oselu ki se nti mo kokko yan laaye mo je nikan to ko feran lati ma se lo fawo ni tori mo ngba mo be ologun ta nso ina ni mo be si wale ni 97 mo ri ba won yo se toro ara tun awon mo kekere ton ma taja won o ki mo le se mi o sa ti wa oke ni lo pe ba se bere si ti anytime tin ba wale ba e ma wa o motherless baby o mo so ma ko aso wa ko nkan gun emi wa njoku si bi kan o le je ni iko Jola adopta, only Jola Ibadan, who man the origin. But later along the line, Timoko Sherlogue, Moberesi, Shelmo, who had died back on the happy by this then, put your cattle metamorphosis, Hope also needs a foundation. The Modeg Berry, Silver, that's man away, or only one by Berry. Why Timoshe Beresi Shelbo on Konya, Laulushi, Power Bammy, Pi or Benny? What was the new she do? She won't she go. You're a task, you won't know. You're a few way on way, you're a new bike. Lamb famous, you need to be a zero or revolution. The wash up your best of a good story.
0: I must say, never pay me for Jen. Shall the dog cut that up for motion? Look at Rosara and Lulu.
1: Any day could did the dog. Oh, that you did the dog. Tori Tabari pay. I want to hear call one me. Ishakoso. Gbogbo nkan bẹ̀rẹ̀ pẹ̀ládarí ó dẹ̀ parí pẹ̀lú adarí.
0: Ẹ ṣẹ́yìn owó pé torí èròǹgbà wa nílẹ̀ yìí pé wọ́n ní àwọn olóṣèlú wa pé ẹ̀tàn pé lẹ máa ń fún wa.
1: Wẹ́ ẹ ṣe rí kí n ṣe gbogbo olóṣèlú torí ara nìkan nu wọn ni mo jẹ́.
0: Bó o la ṣe wá lè mọ olóṣèlú tí ò ní jẹ́ lẹ́tàn.
1: Inú àwọn tí wọ́n bá ń ṣe ni nínú àwọn àfisùn wọn tẹ́lẹ̀ àti tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ àti tá a ní káwa náà tí wàá bèrè lọ́wọ́ ọlọ́run pé irú ẹ̀ ṣé èèyàn gan gidi nirú ẹni tá à ń sọ̀rọ̀ nípa ẹ̀. Àwọn mo contest in 2019 now. Before 2019.
0: Ní ẹgbẹ́ òṣèlú wọn
1: gbà. YDP ńgbà yẹn. Mi ò dúró láti 2017, 2018, 2019, 2020, 2021. Mi ò dúró pé ní ṣe dé dáadáa fáwọn èèyàn ní ṣe rere.
0: Ọ̀rọ̀ ìbú bíbèrè ṣé kìí ṣe pé àwọn ọrẹ àánú ẹ náà sáwọn èèyàn ṣé kì í ṣe pé owó yín lẹ ń wá láti gbà padà lágbo ìṣèlú tẹ ẹ fi dúró.
1: Tó bá jẹ́ pé owó ni tí mò ń wá ṣé tó bá jẹ́ tòwó ọlọ́run ti ṣe kì í sọ̀rọ̀ ẹnu.
0: Kí lẹ wá ń wá.
1: Tí mò ń wá ni pé mo fẹ́ tún ṣe ju bí mo ṣe ń ṣe yìí lọ nípa agbára. Àwọn nǹkan kan wà tó jẹ́ pé o ò lè ṣe láì rí agbára.
0: Ìyẹn ni pé ọ̀tọ̀ lowó
1: ọ̀tọ̀ lágbára. Torí tí Ọlọ́run bá fún wa ní agbára mo believe pé àwọn nǹkan wà tá máa initiative kan wà tá máa ṣe tó máa di dandan tó máa di dandan fún àwọn èèyàn láti ṣe. Mo rẹ̀ nígbà pé gbogbo agbára tọ́lọ́run fún mi ìwé ìmọ̀ òye tí Ọlọ́run fún mi tí èèyàn bá di agbára àwọn nǹkan máa wà tí èèyàn máa lè ṣe tó jẹ́ pé kì í ṣe àwọn nǹkan yẹn nínú àwọn àjọ
0: wa. Torí ìjọba àsìkò wa jẹ́ ká ṣe báyìí ìlú Ìbàdàn. Kí ni tí ẹ lè sọ nípa ìlú Ìbàdàn ibi tí wọ́n forí yìí sọ ilẹ̀ bàbá
1: wọn. Ìlú tó lágbára ni I know it's almost the largest city if not in the I would say maybe ní gbogbo I think in West Africa if not the entire Africa. Ìlú Ìbàdàn jẹ́ aṣíwájú nínú gbogbo ohun tí wọ́n bá ń ṣe. The first radio station, the first television station, Cocoa House, gbogbo àwọn University of Ibadan. So gbogbo we are pesetas even now taba in the diaspora àwọn ọmọ Ìbàdàn they are always ahead. So Ọlọ́run fún mi lóore ọ̀fẹ́ láti lọ IMG primary school. Ọlọ́run fún mi lóore ọ̀fẹ́ lọ láti lọ àwọn best secondary school náà Government College Ìbàdàn. So and then Ìbàdàn náà ni mo ti kọ́ṣẹ́ mechanic náà. Ìbàdàn náà Ọlọ́run forí mi so Ìbàdàn yìí mo lóore ọ̀fẹ́ náà láti lè lọ compete níbi ọmọ ọmọ mi ni dandan lẹ́jọ́ náà sẹ́yìn wọ́n mi ò máa bẹ́ àníyàn ọmọ ọ̀tọ̀tọ̀ ni wọ́n. Mo lóore ọ̀fẹ́ náà láti decide pé bóyá Abẹ́òkúta ni mo ti fẹ́ lọ bọ́ Ìbàdàn yìí kí mo mọ̀ pé Ìbàdàn yìí ti wá ní ibẹ̀ gangan ni mo ti fẹ́ Ọlọ́run ti gbọ́ àdúrà mi. Mo dẹ̀ nígbàgbọ́ pé ìlú Ìbàdàn àìtí rí nǹkan kan. Mo dẹ̀ tún yí gómìnà engineer Ṣèyí Mákindé náà bí wọ́n ń ṣe ìwọ̀nba tí Ọlọ́run fún wọn lórí ọ̀fẹ́ àti agbára láti ṣe. Mo kàn nígbàgbọ́ pé gbogbo àwa ọmọ Ìbàdàn pátápátá àkókò ti tó fún wa ìmọ̀ àtàwà ìlú diaspora náà bẹ̀rẹ̀ láti padà. Iṣẹ́ láti tún ìlú Ìbàdàn ṣe kì í ṣiṣẹ́ government nìkan. Àwọn ọ̀tọ̀kùnú ìlú náà ọmọ Ìbàdàn a nílò láti kó resources wa together láti ran ìjọba lọ́wọ́. Kì í ṣe ìjọba nìkan ló máa tún ìlú ṣe àwọn entrepreneurs ọmọ Ìbàdàn la máa tún jẹ́ kí ìlú Ìbàdàn ó ní ìlọsíwájú.
0: Ìlú Ìbàdàn máa lọ síwájú àti síwájú. Àmọ́ ṣe ti lè tún táyà bàbá ẹ̀ ọ̀nà.
1: Ní agbára ọlọ́run.
0: Ẹjẹ́ á máa lọ sílé ní àpàbí nítorí pé àsìkò ti tó wà ní pàpamọ́ra. Kádúpẹ́ lọ́wọ́ ọ̀nàrẹ́bù Àbáyọ̀mí Fagbèrò ẹni tí gbogbo ayé túmọ̀ sí bíbèrè. Lágbára lọ́wọ́ ló gbogbo àfojúsùn yín ní dáadáa. Olódùmarè yóò bá. Ẹ ṣeun tá a pè yín fẹ́ wa lórí ètò Ìbàdàn láwà. Ẹ jẹ́ kí n dúpẹ́ lọ́wọ́ ikọ̀ ètò yìí Olúwa Gbímiga Ìdòwú Òkúṣẹ́ takuntakun. Olóòtú ètò yìí ọ̀hún náà gbìyànjú Peter Ọláṣùpọ̀ Captain Pitu. Títí ọjọ́ mẹ́jọ tààtù pàdé lórí ètò Ìbàdàn láwà. Olúbi ń pé Fatoyè ló kọ̀ ní oore lásùn ó dàrọ̀.

ẹni tó jòkó ẹkú àfìdí balẹ̀ níbẹ̀ hun kóró máa sa ìgbà o kóró máa sa ìgbà kóró máa sa ìgbà o kóró máa sa ìgbà àfi bí mo dáàse o dáàse o dáàse o kóró máa sa ìgbà akọ́dá ayé mojúbà o aṣẹ̀dá ayé mojúbà o mojúbà gbogbo orí adé kádé ó pẹ́ lórí o kí bàtò pẹ́ lẹ́sẹ̀ kí ẹ̀sìn ọba kójókò ọba pẹ́ kánrin kése aboyún ilé wò mọ bí wẹ́rẹ́ o ẹni tó ti bí ònìyàn kú àgbọn tọwọ́ àlàbò sùn mo kí gbogbo àwọn oníṣẹ́-ìṣe lápapọ̀ ìṣẹ̀ṣe ò ní bàjẹ́ o ìlú ìbàdàn ò ní bàjẹ́ ọyọ́ state ò ní bàjẹ́ lápapọ̀ àti gbogbo nàìjíríà kọlùkọlù bú ò ní kọlù wá o adégoróyè ìgè àdùdé agbéfágorí ìtẹ́ lórúkọ tèmi olóyè ọ̀tún olúwawo general fún gbogbo ìlú ìbàdàn tá a wà yìí mọ́gàjì ilé olúòjé ọ̀fọ̀jẹ́ ìbàdàn land gbogbo ibi tẹ́ bá bá wọ̀ ìlú ìbàdàn ẹ wọ̀kọ̀ tí ń bọ̀ wá sí géètì òjé ẹsẹ̀ olóje ìdí ayùn rẹ̀ ẹrin sáàrin ọjà òjé bí wọ́n ti ń tẹ ní gangan ẹgbẹ́ ọ̀kadà òkè ọ̀fà bàbá àṣálẹ̀ ẹsẹ̀ olójú ṣọ́ọ̀ṣì tó wà ní bàbá àṣálẹ̀ lọ́wọ́ ọ̀tún yín ẹ rí àkọmọ̀nà kan ńbẹ̀ ẹni lè bàbá ewé ń jẹ́ àdùbílẹ̀ ń lọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́lẹ̀ pè mí sí ni 08033260141 tàbí 08053459223 odufa tá a mú wá sí etí ìgbọ́yín lásàálẹ̀ náà ni odufa ìdín ọ̀sán ẹ mọ́ bá mi ká lọ. ifá ní í ṣe ìdín ọ̀sán bẹ́ẹ̀ ni ìdín òṣòjò adífá fún ajé abù fún ọmọ àwọn méjèèjì ń jìjà àgbà lọ sílé olódùmarè ẹ jìjà àgbà káwòrán ajélẹ̀gbọ́n o ọmọ làbúrò ẹ jìjà àgbà káwòrán. bẹ́ẹ̀ ni àwọn àgbààgbà méjì ni wọ́n jọ ń ta kàngbà pọ̀ ìwọ òjù mi èmi òjù ọ àgbà alákọ̀ọ́kọ́ òun náà ni ajé àgbà ẹlẹ́ẹ̀kejì òun náà ni ọmọ àwọn méjèèjì kọ̀lé ọ̀run wá sí òde ayé owó ló ń ju ọmọ lọ ọmọ ló ń ju owó lọ wọ́n bá bẹ̀rẹ̀ sí ní bára wọn jìjà àgbà wọ́n jàjà yìí títí baálé ilé sọ́wọ́n ọ̀gbọ́ baálé ìlú sọ́wọ́n ọ̀gbà wọ́n kóra wọn lọ sọ́dọ̀ ọba ìjà láyé òun náà sọ àwọn méjèèjì kọ̀ wọn ọ̀gbọ́ o àwọn méjèèjì bá kóra wọn ọdọ̀dọ̀ lódùmarè

0: orúkọ mi ni Emmanuel Oyekunle, mo wá láti ìlú Ekiti State nílùú Ado. Mo wà níbí ní alẹ́ àárọ̀ nínú nígbà tí mo tí mo jẹ́rìí sí agbára tọ́lọ́run ṣe. Tẹ́ bá dẹ̀ rántí, dádì pray fún mi lánàá yẹn. But to my surprise, bá a ṣe parí program vigil yẹn, mo kàn bọ̀ sínú mọ́tò mo sùn. Mo kàn ní kí n tẹ́ wo nǹkan tó ń ṣẹlẹ̀ ní WhatsApp. Tí màá tan WhatsApp, bí o bọ́kàn sí mẹ́sẹ̀gì mi nìyẹn, ó ní ẹjọ́ pé ẹnìkan ló sẹ̀ nọ́mbà mi sí òun. Tí mò ń ta furniture. Mi ò kí n ṣe furniture lóòótọ́, ìgbà mi máa ń pàṣẹ furniture wọ ẹ̀kọ́ kan ni. Tí mo dẹ̀ gbà, mo náwọn furniture tí màá kàn pé yá bá mi ṣe kinní yìí. Mo ní o kì í ṣe ẹfẹ́ yẹn ṣe ni, ó ní ara òun ní èyí tó máa kó lónìí. Èmi ò sí Lékìtì báyìí. Ó ní mo ní àná kò sí wàhálà. Mo ní kí lẹ fẹ́, ó sà list kan bẹ́ẹ̀ bíi mẹ́ta. Mo ní kò sí wàhálà. Mo ní ṣé ò ní ìdí cutting ni? Ó lò ní ìdẹ. Ó ní sì mò ń tà ni? Mo ní lọ́kọ̀ yanturu, mo máa send picture ṣọ́ọ̀bù sí. Ó ní òkè. Mo ní sò ní ìdí fire pot ni? Ó lò ní ìdẹ. Center table nǹkan, ó lò ní ìdẹ. Rọ́ọ̀gì nǹkan, pillow nǹkan, bẹ́ẹ̀dì nǹkan lò ní ìdẹ. Ó ní sì gbogbo ẹni mò ń tà ni? Mo ní everything lọ́wọ́ à. Ó ní tó bá rí bẹ́ẹ̀. Ó ní ayé kankan tó ń mú ara ó pọ̀ nìyẹn o. Mo ní àwọn kó list everything tó fẹ́. Ó lò bí sí báyìí fúnra lára mi. Mo kàn sí kí ni mo kàn list everything jọ. Àti nǹkan tí mi ò sọ fún tẹ́tẹ́lẹ̀ gan, mo sá list everything. Ó ní kí n fi price sí everything. Má sì price sí. Mo sá sọ pé olúwa ọlọ́run authority tó bá ṣe lè fún mi. Má jẹ́ mo cement tí mo wọ̀. Ó kéré bọ̀ máa fi kún. Ní ìsọjú báyìí lọ ní mọ́tò, mo sọ́nú ọkàn mi. Mo kàn ní ẹgbọn ẹsẹ̀ nàkádàbà. Ẹ mọ́ wọrí títí ọ̀rọ̀ ńlá, títí tẹ̀ lọ́la máa ti dé Èkìtì. Títí 12 everything yín á ti tẹ̀yìn lọ́wọ́. Olóòlà nìkan ló nínú mo lẹ́mọ́ wọ̀rí. The next thing, bí wọ́n ta send the full payment ni I was like wow.
1: Láì rí ẹ sójú. Full payment. Wọ́n send the number ẹ sí. Kò mọ̀ ẹ tẹ́lẹ̀.
0: Mi ò rí báyìí.
1: And somebody call deal of almost 2 million. Kò dẹ̀ rí sójú ó tún send owó.
2: Wo
1: na ọwọ́ rẹ sókè.
2: Put up your hands.
1: Ọlọ́run tó ń ṣe sharp sharp lórí òkè
2: ògo. That is doing it quick quick on this mountain of glory.
1: Within 24 hours.
2: Láàrin wákàtí mẹ́rìnlélógún.
1: That God will give you emergency testimony.
2: Amen.
3: Lọ ṣeré rẹ̀. Ìwà àyànmọ́
4: yìí.
3: Lọ fún. Ìwà àyànmọ́
4: yìí.
3: Lọ làlú yọ. Ìwà àyànmọ́
4: yìí.
3: Mèkì ẹ̀.
4: Ìwà
3: àyànmọ́ yìí. Wọ́n àdẹ́dúró mọ́. Egun ìdílé ò dẹ́dúró. Ogun ìdílé ò dẹ́dúró. Gbèsè ò dẹ́dúró. Àìní ò dẹ́dúró. Ayé rẹ̀ fò. Màá lè na sàbà. Èkú dàbà yà sàdà. Dẹ́dẹ́ bá dúró àdá yàrá bá ṣọ́ta. Ma declare o tó fẹ́ dà agbẹ́mi jáde níbi agbẹ́mi pamọ́ sí agbẹ́mi jáde níbi agbẹ́mi pamọ́ sí ọ̀nà mi là mo dìde agbẹ́mi jáde níbi agbẹ́mi pamọ́ sí ọ̀nà mi sí ọ̀nà mi là ẹ̀rí mi dẹ mo lọ wájú agbẹ́mi jáde níbi agbẹ́mi pamọ́ sí agbẹ́mi jáde níbi agbẹ́mi pamọ́ sí ọ̀nà mi sí ọ̀nà mi là. Mo là lóyún
4: ọlọ́jú
3: mo lọ wájú mo lọ òkè àmì àmì lọ́jọ́ tí ọwọ́ kan ọjọ́ ìlú dìde arọ ẹ̀nà
4: tẹ́bìlì
3: chapter 3
4: wọ́n
3: gbé sẹ́nu
4: ọ̀dẹ́
3: kò lè wárí
4: àwọn
3: àyànmọ́ tá a dájú ìpẹ́lú wípé
4: ìwé
3: ẹ̀ṣọ́
4: Ezra
3: chapter 4
4: Orikari.
3: Verse 23
4: 24
3: ó ní wọ́n sì dá iṣẹ́ ilé ọlọ́run fún ọdún méjì ayé ta dádúró gbẹdẹrù wàásù wọ́n dẹ̀ dádúró

ekale ku le mode un bo ni ojo yi so ba inu le ni abi ta lo ba yi won ni won gba woran jaje laye o ma ki bala ki won ma fowo e ti bi kan ko si si bi won si sese o eh won gba sekere la ba da ko gbodo mo po to fun e le kale o ma ki bala mode eh pele mi ati fasa mi ato mi tolorun ba mi fun mi eh nikan ni redo elero ami jeje eh 32 FM 94.9 laughter house leleyi ta wa lori oke tente premier ni mo kola nbadan oni yi lojo kefa o ma ki bola ninu osu kefa odun 2026 si ala fa leyi ta ai do la fale yi do o ma ki bola ide la fale yi pe o ya bere lowo bi awo wa laago marun so fi kan si ti jade ase ti ra ofin yen mu eh won lo lokade akankan opodo wa ntama wa laago me wa gankan daago marun daji ayayaya o ah, we bojo ba pa ba lele lapaju o tun le ma sejo ara. Ka le mode o. E ma fili kini were de were. O ma ki bala won gbeyin de be o. E gbo le ti e pade mi na ti won o mu nkan le pelu yin. O de akoko fowo iya oni salawa abe ni iwole ni. E to yin re to ware o ta pe ni torin tilu. Maroju opo Facebook le ise wa lori ma share nbe dada o ba se share loju opo Facebook yen be na ni o fi comment re be bo ba fi comment re be loju opo Facebook yen sibe sibe na like ko tun love ni be bo ba si tun lo tara sasa lo dara papo mo wa loju opo YouTube le ise wa o ri wi pa lohun oba mi ni ki gbogbo e o do live and direct bo si to la re dara papo mo wa loju opo Instagram and le ise wa wo bi 32 FM 94.9 fe yen bawo lo se je ton wo ti ra mo leyin bon o ifaladi eni ere ko lale yo o ma ki bo la wa dasi ko a ta se a ti oloje na je ẹjọ́ sáré jájọ́ ṣe ní paluda báyìí ni wọ́n rọ́kọ́ absalam ká ṣe ní paluda báyìí ni wọ́n ràdá ọmọ akíbọ́lá ká ṣe ní paluda báyìí ni ràgbẹ̀dẹ̀ ní olúmọ̀kẹ́ bá mú bàbá ọ̀nàrẹ́bù kan táìlólú àkọ́dẹ́ àdébísí kọ́rẹ́nsì àwùwá ara wa ká fúnra wa lálùjọ kára tómi ti wẹ̀ tí kí gbogbo ẹ̀ ó ṣe jìgì jìgì kájọ mú nǹkan lẹ̀ lálẹ́ káta sí a dáadáa lójú ọ̀pọ̀ Facebook farabalẹ̀ gbọ́ lẹ́ẹ̀kan sí o 32 FM 94.9 fẹ̀yìn ẹ̀ lójú òpó Facebook ni share nbẹ̀ fi comment ẹbẹ̀ like níbẹ̀ bọ́ọ̀dẹ̀ lójú òpó YouTube wa náà wo bí omi ẹ̀kọ́ ẹ̀kọ́ ni bọ́ọ̀dẹ̀ Instagram and wa náà wo mi gbogbo ẹ̀ dúró tọ́ta náà gẹ̀gẹ̀ ọba rí achievement nbẹ̀ ká sara jìgìjìgì lórí ọwọ́ yìí mo forúkọ gbogbo lọ́gàá lọ́gàá nìkan nìyí pata ni mo fi ń kí yín lálẹ́ yìí o bẹ̀ẹ́ látòrí ẹni tó jẹ́ general manager wa àti àwọn tí wọ́n wà ní ẹ̀ka bá a ṣe ń gbóhùn sáfẹ́fẹ́ ń bì yẹn director of program tẹwádórí àwọn tí ń bẹ ní marketing àti gbogbo àwa táàjọ wà lẹ́nu iṣẹ́ lálẹ́ àtàwọn bàbá tí ń bẹ lẹ́nu olóró gbogbo wọn pátá ni mo fi kí yín wípé ẹ̀ka àlẹ́ ẹ̀ka àbọ̀ sórí ètò tá a pè ní torí tìlú

ṣùgbọ́n ẹni tí ń bẹ nàìjíríà bá tutọ́ kò lè wọ àgbàrá báhun. Wá ni wípé ọlọ́run ọba kọ́kọ́ jẹ́ wá lónìí ya. Mo tún yá ó tún slow díẹ̀ ń bọ̀ yá ní tiẹ̀ wá ń bọ́lẹ̀ kàbìtì kàbìtì. Ẹ sì rí pé ó tu gbogbo wà láàrin. Ẹ làwọn àgbàdo nǹkan iṣu tí wọ́n fi bọ́lẹ̀ báhun. Àwọn náà ó ti rú ìkẹ́ ọlọ́run ọba mi wọn ó ti rú òrèrè gbà. Má ṣí àì lójú òpó Facebook kọ́ máa lọ bẹ́ẹ̀. Wọ́n nílùú tí ò sófin. Màá kí bọ́lá ẹ̀sẹ̀ ò sí ń bẹ́ o.

wọ́n lálejú kọkọ wọlé báyìí lórúkọ tí wọ́n pa àwọn ìyá mi. Bẹ́ẹ̀ jòkó ríbitì báyìí mọ́ lọ lórúkọ tí wọ́n bá wọn pèsè ọ̀dà. Ẹlẹ́kùn sunkún báyìí láàárọ̀ yẹ ń sun ẹ̀jẹ̀. Ẹ̀sùn mọ́ ṣe mí. Má ṣe nìkankan wa. Wọ́n akíbọ́lá ibi tẹ́sùn.

àjọmọ bó ṣe wà sí ni o láàrin àwọn tó sì tún jù àlọ jẹ jáwọn ọgá wa lọbẹrẹ mi wò lọwọ wọn àwọn lọmọ tọtọ náà dárin pé bí ọba sanko yọ ládàá tó tó pòrókòrókòrókò ẹ bó kiní ìlú ẹjẹ.

ẹjẹ lọ bó ṣe ń lọ báyìí. Bẹ́mi ṣe ń gbádùn ẹ̀ yìí. Ọba Akíbọ́lá dá mi lójú pé bẹ́ẹ̀ lẹ́yìn náà mọ̀ fíìlì ẹ̀nu ara. Lójú òpó Facebook. 32 FM 94.9 yẹn. Mo fi ṣe díẹ̀ sí ni mo mọ̀ràn kan wá fún yín o. Ọ̀rọ̀ tí mo mú wá fún yín. Yọ́jọ́ ṣèmí àti yín láǹfààní. Ayín ti ń ṣe gàlègàlè bí ká ṣojú òpó lẹ̀. Rárá o.

àwọn mẹ́fà márùn-ún lọ́lọ́mọ kó wọn lọ lákòókò yìí kìí ṣe wípé bá ọba kó wọn kúrò lọ́dọ̀ ọkọ rẹ tó ọlọ́ọ̀fẹ́ wọn mọ kìí ṣe ilé ẹnìkan kan lòun kó bọ̀ o ògbó tọkùnrin ń bá àríkọ́ máa ṣe fún ọ kí ló dé tọ̀ mọ́ fomi lò ó orí lákòókò náà ti ń bẹ lọ́wọ́ èèyàn ń gbà mí ọba akíbọ́lá máa dáa ju ti ń bọ̀ lọ́wọ́ ẹni ọlọ́ọ̀fẹ́ lọ́ọ̀dọ́ rẹ wọn bọ́yá bó bá ti bọ́ yóò bí ọwọ́ méjì ọba pè sísítẹ́ẹ̀mù ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin níjàmbá náà ni mọ́ṣúárì lẹ́pẹ́ o

pọ àwọn èèyàn tó kí fọjọ bi wọn ẹ ta leleyun ẹ jẹ adé sọdi ẹ isọla adékunlé ó lọ ndúpẹ ó ndúpẹ pẹ okun ẹ wí pé ṣeun púpọ púpọ wí pé náà ò ní tawọ yin ìgbẹjọ tó náà bá ṣẹsan ẹ adé sọdi kìlọjọ náà lọhùn níjọ bọ sọjọ ọkara

0: Oya ja lo bayi lori number yi. 07055 odometer 949 international number lele ifo ati ba nbe loke okun +234 9062 odometer 949 0+234 9062 odometer 949 Hello. Oja. Hello.
1: Hello.
0: Eba kale.
1: Eba zero.
0: O ko yin ati bole tin ba mi soro yo.
1: Adetunji Ahmed Alabi Latabeku.
0: Se wa dada.
1: Mo wa gidi gan.
0: Designer wo le yin wo ngba yen.
1: Ah, Tommy ni. Tommy.
0: Kai. Ile. Ile bi da yerura.
1: Pẹ̀lú ògo lọ.
0: Oni baje.
1: Mo mọ̀ pé èèyàn ti pàṣọ náà ni.
0: Oni baje. Ìyádà. Ìyádà.
1: Ìyàwó àpá.
0: Onda.
1: Orí.
0: Ẹ máa ń gbé fún ẹ máa ń gbé fún. Ìyádà da. Kò ní eré ọ. Ṣé wọ́n tètè wọlé?
2: Àwọn ti tètè wọlé.
0: Yàgò mélòó?
2: Òjò lọ́wọ́ dé ti wọlé.
0: Yàgò mélòó?
2: Yàgò mẹ́ta.
0: Wọ́n tó pẹ́ bá náà wọ́n tó pẹ́ láago mẹ́sàn án ojò tó ti bẹ̀rẹ̀ láti bọ́ wá láago máa ń lọ ààbò wọ́n máa pẹ́ jù bá lọ bí aago mọ́kànlá kankan aago ńláńlá ṣé yàrá àwọn ọmọlẹ́wà tẹ́lẹ̀ ni.
2: ọ̀dọ̀ wọn ibì kan náà lájọ wa
0: o. ní yàrá ọ̀dọ̀ wọn àbí tiẹ̀ ẹ wà á mu tíì ẹ mu tíì. Hello. Ẹ̀mà kalẹ̀. Ọlọ́run kó ètò ẹ̀ ó kọ yín àti ìbọ̀lẹ̀ tí ń bá mi sọ̀rọ̀.
2: Mrs. Amọ̀wọ́ Adédọ̀yìn láti San Yo.
0: Mrs. Amọ̀wọ́.
2: Bẹ́ẹ̀ni.
0: Adékinni.
2: Adédọ̀yìn.
0: Ṣé ẹ wà dáadáa? Dádì wà dáa.
2: Wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ mi, wọ́n ti fún.
0: Ẹ máa ń gbé fún ọ.
2: Ó ní gbé fún.
0: Ẹ jí wọn. Kí ni wọ́n ṣe tí wọ́n fi sùn? Hello, sir. Wọ́n lẹ́yìn ti sùn.
3: Bẹ́ẹ̀ni.
0: Kí ló jẹ́ ìfìdè ti sùn?
3: Ìjọ yẹn pa mí wọlé.
0: Ee wàá lè mu tí olókùn.
3: Wọ́n ti sọ́njẹ́ gbẹ́rán fún mi.
0: Irú ọjẹ́ wo?
3: Mo jẹ àmàlà gbóná.
0: Àmàlà white àbí black?
3: Àmàlà gbóná.
0: Àtẹ̀wé dú.
3: Bẹ́ẹ̀ni.
0: Pẹ̀lẹ́ jà sáwá.
3: Pẹ̀lú ẹran ni.
0: Kí ló wá fẹ́ ṣẹlẹ̀ báyìí?
3: Àgùn ò ń gbé sọ̀rọ̀ náà ni.
0: Ẹ tẹ́ a bá parí ètò yìí tán kí lọ́ fẹ́ ṣẹlẹ̀.
3: Ẹ kú sáà ní àwa.
0: Ẹ
3: sáà ní wa.
0: Ìrìn gbọ́pọ̀ ẹ̀. Hello.
4: Hello, Maki Bola.
0: Ẹ bà ká lẹ̀.
4: Ẹgẹ̀ ìlà tó lógún.
0: Ó ti yé mi tán yẹ́yẹ́. Bọ́mọ kíláàsì yìí lẹ́yìn.
4: Ògbé ní bẹ́ẹ̀ tó yẹ.
0: Ọlọ́ọ̀nì.
4: Ẹjá lọ.
0: Zero 809 7 odometer 949 ẹ̀rọ bá ní sọ̀rọ̀ tó wọlé sí orí ètò inú níkànnì yìí lálẹ́ ti. Hello.
5: Hello.
0: Ẹ mà kálẹ̀.
5: Ẹ̀ka
0: lọ. Ó kọ yín o.
5: Bàbá Fàlù.
0: Bàbá.
5: Bàbá Fàlù.
0: Ṣé ẹ wà dáadáa?
5: Ó wà dáadáa ọ̀gá.
0: Designer wo lẹ́yìn ló ń gbà ẹ́?
5: Ó dà nílẹ̀.
0: Ẹ́?
5: Nílẹ̀
0: ló pọwọ́ lé jàkáàdì.
5: Yes.
0: Ṣé ọmọ fẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ báyìí?
5: Kódà mo fi mọ́.
0: Ẹ fi mú.
5: Mo fi mú ọmọ.
0: Wọ bàbá yìí ládùúgbò wo.
5: Òjé ìta akínẹyẹ.
0: Wọ bàbá yìí torí ẹ̀yà ara òjé ire.

0705716164. Ẹtí gbogbo lẹkun tọ wọ náà le pata o. Wọ́n sì máa ń package nǹkan kan bọ̀ njọ́ Wednesday yẹn tí ó dúó kakaraka. Táàtì ẹ̀ máa fi kún ètò yùngbàyùngbà mò ń gbé kaná lọ́wọ́. Ròyìn entertainment yẹn ti dúó. Ọ̀rọ̀ àgbà ti dúó ń bẹ̀ lakọ. Wednesday náà níbi yín pé abala igbe ìyẹ̀wò ń sí àyọkù àbí ká wà nǹkan kan wá. Fáṣì ṣe pò náà ni bá tún fi mí ìkún náà ni ọlọ́run ọba mi ń bẹ láàyè. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé lẹ́ẹ̀kan sí bẹ́ẹ̀ bàbá ń sọ̀rọ̀ ẹjẹ́ ń dìde ńlẹ̀. 0705716164 Mo kí yín lẹ́ẹ̀kan sí mo ṣe yín pẹ̀lẹ́ dáadáa o. Àjọ jí ìmọ̀lẹ́ àlàyé ni o. Bá a sì tún lálàá àláà ṣẹ́gun lálàá. À ní sa ta lójú rẹ̀ gùn nílé alójú àlá o. Lẹ́yìn náà máa kébọ́lá ewo bí yìí. Àlá téèyàn láti dẹ́rù bá àyàn kò ní yá náà dílé mi àti wa. 0705715614. Láyìn àṣàmúlò orúkọ mi akébọ́lá ń bàbá tó bí mi lọ́mọ. Ẹ jẹ́ àjọ pàdé tó bá dọjọ́ Wednesday lórí ètò tá a pè ní yùngbàyùngbà. Absalam. Adigun olólọ́wọ́ bọ́tìnì fún sáà yìí. Ajire o, ìmọ̀lẹ́ àlàyé lájì sí o. Fílẹ̀ ó dàrọ̀.

0: Orúkọ mi Tóyìn Ọmọdúnmi láti Àjùwọ̀n. Ọjọ́ tí máa kọ́kọ́ wá síbi 500 ló bá mi wá. Ìgbà kan ní kan dáwó. Mo mọ̀ pé alẹ́gbẹ̀ẹ́ mo ní ó ṣẹ́ mi ní 500 yẹn kí lè dá 200 kí n fi 300 wọ mọ́tò padà. Mo ṣàwá dá owó yẹn. Bí mo ṣe délé tó di ní òru, àbúrò mi tó wà lámẹ́ríkà, bó ṣe ní àǹtí mi kò dẹ̀ kí ń pè mí. Tó bó ṣe pè mí pé àǹtí mi òun ti gba nọ́mbà mi lọ́wọ́ mọ́mì wa. Bóun ti sẹ́ndì 1,000,000 sí mi. Mo ní 1,000,000.
1: Ta ló fẹ́ mílíọ̀n sínú àkáǹtì ẹ̀? Ó yá gbàbá.
0: Bí mo ṣe wo àkáǹtì mi tí mo rówó yẹn, ó jọ mí lójú. Mo ṣàdúrà fún un. Mi mọ̀ pé kékeré ni mo yì mí yẹn. Ìgbà tó tí mo yá bọ́mọ mi ṣe pè mí náà bóun ti ra mọ́tò fún mi o. Mo fún ní Ọlọ́run Authority. Ọlọ́run ìyanu ni o. Kò tún pẹ́ náà, wọ́n tún ra lẹ̀ fún mi. Mo ti lè léyìí ti kọjá òye mi o.
1: Ẹnáwó sókè.
2: Lift up your hands.
1: Ó ń tó béèrè fún.
2: Those who did not request it.
1: Aláàánú máa ṣe fún ẹ.
2: A benefactor will come and do it for you.
3: That's

Orúkọ mi ni Caleb Shodia láti Giwa Oke Aro. Ní last year July, a wà ń bí fún program. A wà lórí Lion fún wa ní òróró. Then, mo dà bẹ̀rẹ̀ sí pray pé ike òróró yẹn Ọlọ́run jẹ́ kán gbé fún mi. So, bọ́n yẹn bu díẹ̀ sí mi lọ́wọ́. Wọ́n sọ tíje kán bu jù sókè náà dẹ̀ jù sí mi lọ́wọ́. Mo délé, mo fi anoint ọmọ mi. Ní Thursday, la lọ sí embassy ní American Embassy. Wọ́n fún ní visa. Ó ti wà lọ́ America ń sìn.

0: gbogbo èèyàn ẹgbàdúrà ìmọ̀ fẹ́ràn lọ ẹ̀mí ikú jáde lára ó máa lọ túlọ̀ sí ìwọ ẹ̀mí ikú tí wọ́n rán sí
1: mi
0: jáde ó mọ̀ fòókè ẹ̀mí ikú mi ò ṣetán ikú ìwọ ọ̀fà ikú ìwọ ẹ̀mí ikú ẹ̀mí ìnira jáde oyè oyè.
2: Ẹ bá mi yin bàbá lógo. Mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Orúkọ mi ni Tóyìn Adéníjì láti Ìjẹ́bú-òde. Mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run torí ó ṣoun lánàá nínú ayé mi àti nínú ayé ọmọ mi tó dúró yìí. A ti bẹ̀rẹ̀ pẹ̀lú bàbá láti grammar school. Ìgbà yẹn ó ṣe wò yìí wà ní ẹnu ìkọ́ṣẹ́. So ó ní problem kan nínú àṣẹ ilé ọmọ ni wọ́n fi òkúta mẹ́ta dí. So nígbà yẹn lọ́run ṣá mo ń mú kiri kò síbi tí mi ìnáwó dé. So mo ṣàtẹ̀lé bàbá dé ibi ìgbà yẹn. So abẹ́ igi níta bẹ̀ yẹn la wà. Ni bàbá ní àwọn kan wà ń bí wọ́n fi nǹkan sí ibi ojú ilé ọmọ wọn. Pé tó bá mọ̀ pé nǹkan bẹ́ẹ̀ ń ṣe ẹ́ kò lọ ra bí ọwọ́ ta èèyàn kan kò fi gbàgbọ́ ṣe. Mo wá sọ fún ọmọ mi mo ní léènì ni ogun ìmáṣẹ́. Ó ní mọ́mì tó bá dẹ̀ lè ṣe owó rẹ̀ ní kúrò ń bí o. Mo ní ó máa ṣẹ́ lórúkọ Jésù. So mo wá ra bí ọwọ́ ta yẹn ó wá ní kán mú sókè. So ó wá ní mọ́mì mi ẹ má sún mọ́mì o. Ó wá mú pé ọwọ́ ta yẹn sókè ó bẹ̀rẹ̀ sí ní gbàdúrà. Lẹ́sẹ̀kẹsẹ̀ báyìí ó pa òkúta yẹn mẹ́ta kéékèèké. Mo wá sáré wá síbi mo wá pe àwọn ọ̀ṣà. Wọ́n ṣà rally round ẹ̀mí ìdẹ́mọ́ nǹkan tán fi òkúta yẹn ṣe. Lẹ́yìn yẹn bàbá wá sọ̀rọ̀ kan ní ọjọ́ yẹn pé ìwọ tí ò bá nídìí oyún má sún mọ́kùnrin o ìwọ tí ogun iṣẹ́ fún. Ṣé mọ̀ ọmọ obìnrin ni mi ìlé má bá rìn. Ó dẹ̀ lọ ń gbà yẹn ṣá ó lóyún ó bí ọmọ àkọ́kọ́. Obìnrin ni ọmọ yẹn kò ṣe pé ń wọ́mọ o but ogun yẹn ṣẹ́ kí n lè mọ̀ pé yes Ọlọ́run wà lórí òkè yìí a bí ọmọ yẹn. Ọmọ yẹn wà ń sùn sí ọmọ yẹn ti pọ̀ ọmọ ọdún mẹ́rin. So lẹ́yìn yẹn ó tún wá lóyún mi mo ṣe ìyàwó fún. Ó lóyún mi àmọ́ nǹkan tó ṣẹlẹ̀ sí oyún yẹn fò lọ mo wá tún mu padà wá síbi mo ní ó máa tún ní mi. So níjọ́ yẹn la tún wá wá síbi ni bàbá ní àwọn tó ń wojú Ọlọ́run ó lóun ò lè jáde jàre pé ṣé òun wọ́mọ ni mo lóun wọ́mọ ó lè dúró sórí ọmọ kan. Mo ní ó bá ṣe bó ṣe ń lọ sí ilé àánú yìí méjì ni kò tọrọ. Ó dẹ̀ lọ lóòótọ́ pẹ̀lú bí ọwọ́ tẹ ẹyọ kan pẹ̀lú gbogbo àwọn èèyàn. Ìgbà tó délé àánú ó gbàdúrà oṣù kejì ó mísí pírọ̀dù ẹ̀ a lọ ṣe scan wọ́n ní sáàkì mẹ́ta ìbẹ́ta. So ìgbà tó máa bí àwọn ọmọ yìí ó fi bí méjì tó ìdí ọpẹ́ mi lélẹ̀ tó fẹ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àwọn ọmọ náà gbé wá yìí.
0: Mélòó lẹ ní kò tọrọ?
2: Méjì ni sà.
0: Méjì.
2: Bẹ́ẹ̀ni sà.
0: Ó wá lọ lóyún mẹ́ta.
2: Bẹ́ẹ̀ni sà.
0: Àyìn ìgbà tí ó jẹ́ pé méjì lẹ dẹ̀ béèrè. Ìbejì ló kó wá yìí o.
3: Hallelujah.
0: Ìbejì rẹ o.
3: Thank you Jesus.
0: Gbogbo àwọn tó ń fẹ́ ìbejì.
3: All those that want twins.
0: Mo fi àánú béèrè.
3: With mercy I ask.
0: Ó yẹ gba ìbejì rẹ.
3: Receive your twins.
0: Amen. Ẹ gbọ́ ìbọn.
3: Amen.
0: Ẹ gbọ́ ìbọn.
3: Amen.
0: In Jesus.
3: Amen.
0: Ọlọ́run wo àwọn ọmọ
3: yìí. Amen.
0: Ó dá wọn sí.
3: Amen.
0: In Jesus.
3: Amen.
0: Mo gbàdúrà.
3: I pray.
0: Arúgbó ẹlẹ́kìsà.
3: Dára jẹ́ jẹ́ jù.
0: Gólógo rẹ ò ní fọ́.
3: Dási ọgbẹ́ we don't speak.
0: Ilẹ̀ gbẹ́.
3: Ẹ
0: kẹ́mi tẹ wa Ọlọ́run tí a ò rí o.
3: The disciple God.
0: Bá mi ṣe ogun àìrí.
3: Kọ́kẹ́mi disciple baptism.
0: Àwọn ogun àìrí lọ́nà afẹ́fẹ́.
3: There is disciple baptism in the air.
0: Wọ́n ti jẹ iṣẹ́ obìnrin kan
3: rúbá. Sọ̀rọ̀ ìjà finish your work.
0: Wọ́n ti bà sẹ́yìn
3: jẹ. Wọ́n ti destroy their job.
0: Ọwọ́ àìrí dẹ̀ ni.
3: And it's an invisible hand.
0: Gbogbo èèyàn kẹ́.
3: Everybody shout.
0: Ọlọ́run tí a ò rí.
3: Invisible God.
0: Bá mi ṣe ogun àìrí.
3: Kọ́kẹ́ invisible baptism.
0: Tó fẹ́ sọ mí di kòròfo.
3: That's what to empty me.
0: Oyo.

0: tuntun ẹ kalẹ ọdadi orúkọ mi ni ìyáàfin ọdún ọlá mo dúpẹ lọwọ ọlọrun fún ohun tọlọrun ṣe fún mi o opó ni mí ṣùgbọn ọlọrun kọjú oore sí mi ó yà mí lẹnu mo ń ṣe pos mo máa ń gbowó káàkiri ni tí màá fi máa ṣe ṣùgbọn ọlọrun yà mí lẹnu ní àdúrà tẹsán pé ká gbà pé ká ka psalm 1 psalm 24 ẹ̀ṣà ni ká ka psalm 4 ibi ká kọjú sí ìlà oòrùn ìwọ oòrùn gúúsù àti àríwá ìgbà tí mo ṣe ọlọrun rán yà mí lẹnu ó rán lóore sí mi ó fún mi ní 200,000 tó ní màá fi ṣe pos dájú ẹ ṣe o ẹ ní ṣubú ẹmí o ìpè yìí ò ní dira dáradára o ẹ ṣe mo dúpẹ o because kó tó fún mi àti ìjà tí mo ó fẹ́ dogun fún mi màá jí lóru báyìí màmá sunkún ni màmá kígbe ọlọ́run ọtọ́rítì ṣàánú fún mi ráàánú sí mi ọlọ́run dẹ̀ ṣe bí ó ráàánú sí mi ó fún mi ní 200,000 ọlọ́run ti láti ìgbà tí mo ti jọ́ ìpè yìí ó pé mi o dájú ẹ ṣe o ẹni fọmọ ṣiṣẹ́ ìránṣẹ́ o ẹni fàyà ṣe o ilé ológo tá à ń lé wà ládé bẹ́ẹ̀ o ẹni dèrò ẹ̀yìn pé yóò ní dira dáradára o lórúkọ jésù.
1: mo sọ tẹ́lẹ̀ àìrọ́pẹ́sẹ̀. gbogbo tiwọn náà yẹ kó ní.
2: everything you too suppose to have.
1: tiwọn àjẹ o ní.
2: ọmọ
1: máa ní.
2: wọ́n
1: ní pàṣẹ.
2: àmọ́ sọ kọrẹ́.
1: inú ilé rẹ.
2: iyọ̀ hó.
1: owó ò ní tán bẹ̀.
2: mo máa ń bẹ́ẹ̀ finish.
1: kí ló dé kí leléyìí.
2: what is this.
1: wàrà bíi àsàtà.
2: ẹ̀mí bọ́.
1: èdè bẹ sùtà.
2: jesus.
1: ẹ máa kẹ́ ẹ máa mi ara. ogun tí mo ń pa mọ́ra.
2: the
1: èyàn pa nǹkan mi mọ́ra ó dẹ̀ ń ba nǹkan jẹ́ wàrà dalẹ̀ kìdá èyàn ni.

0: Orúkọ mi ni Lady Evangelist Funke láti Lugbe. Mo fẹ́ dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run fún láti Ọlọ́run ṣe nú ayé mi tó mo máa gbọ́ program tẹ́lẹ̀ láti orí rédíò. So ìgbà tí wọ́n ti fún wa ní quick notice, mo ti kọ́lé kan ti láti 2023, mi ò tiẹ̀ bọ́dà ti lọbẹ̀. So máa yẹn wá fún wa ní quick notice, mi ò gbégbèsè gbòde rọkàn pé a lọ gbalé mi ìrìnmọ̀ àtọkọ mi àti gbogbo àwọn àtàjọ wà lẹ́yìn àwọn mẹ́ta la ń gbé inú ilé yẹn oníkálukú ní fíláàtì tiẹ̀. Máa yẹn ti rò pé kò sí wọn tó expect pé mi nǹkan lè fi wọ́n lẹ̀, but the, to the glory of God, gba ọjọ́ kan mo ṣe lọbẹ̀ nìyẹn. Ilẹ̀ iyẹ̀pẹ̀ tí mo bọ̀ wá láti orí òkè Ògo Nìbàdàn, mo wá gbé àárín pálọ̀ nínú ilé yẹn. Mo wá gbin iyẹ̀pẹ̀ ti orí òkè Ògo yẹn, mo wá bò mọ́lẹ̀ ńbẹ̀. Mo ní tọ́lọ́run sàmójó bá ti kọ́ ilé ìparí kí lálọ́ọ̀dù tó dé, pé ṣe ni máa fi bínú ju rédíò mi máa jù sínú odò yẹn. Pé tó bá ti kọ́ torí máa ní ti rò pé a ní option láti 250
1: odò wà lẹ́gbẹ̀ẹ́ ilé yẹn ni.
0: Ó ní odò kékeré tí òjò máa ń gbà kọjá lọ kì í ṣe pé ó pọ̀.
1: Ibẹ̀ lẹ́fẹ̀ ju rédíò yìí sí.
0: Mo níbẹ̀ mo máa ju rédíò yẹn sí. Ìgbà tó pè nìyẹn, àwọn yẹn ti wálé wọn ò rí lé ju pé kí ni wọn ò lọ́pṣọ̀n ju pé kí wọ́n ṣàkótú kọ̀ntínú bẹ̀ yẹn. Ó ṣe pè mí ni mo wá fún ni on the 5th of January kó dó fún mo ní lálá olóhùn lè dúró. Ó ní owó téèyàn bá fẹ́ gbà pé ending of December lèyàn lè gbàjọ tó bá fẹ́ gbà. Mo ní kó ṣàdúró ní rárá wá ní òkè kò sí wàhálà. Gbogbo nǹkan tí mo ní mi ò mọ̀ kó le tó. Àwọn tó ń kan lé ní màdá wọn ṣàmà ní igi ò le tó, wọn ní zinc ò le tó, gbà tó yá gbogbo ẹ̀ ṣáà tó. Débi pé igi tó ní kò le tó, ó tún sún wọn tún fi ṣe lọ́gìn POP. Wọ́n ní màdá mo lọ́hún wà lẹ́yìn yìí, wọ́n ṣàmà sọ bẹ́ẹ̀ máa ní Ọlọ́run sáàmù òjò. Ó fẹ́ dúpẹ́ ní Ọlọ́run pé Ọlọ́run parí lẹ́yìn èmi àtàwọn ọmọ mi ibẹ̀ la wà báyìí. Ọ̀rọ̀ ló máa pé oṣù kan tí a ti kó síbẹ̀. Tí òmù dẹ̀ tún máa ra rédíò mi láàárọ̀ láti bá ti kúrò ń bí mi ò lóòdù wọ̀nyẹn mọ́.
2: Ẹ̀bẹ̀ tẹ́ mi
3: yìí, one better speakers
2: for you. Ó yà gbà padà. Ohun ayé gbà lọ.
3: What if you want to come you?
2: Gbà padà.
3: Take them back.
2: Ọlá rẹ.
3: Your wealth.
2: Gbà padà.
3: Take them back.
2: Owó rẹ.
3: Your money.
2: Gbà padà.
3: Take them back.
2: Ìgbéga.
3: Ìgbéga.
2: Gbà padà.